ti ìjókòó àpapọ̀ láàrin akọ́ àríwá àti apá gúúsù orílẹ̀ èdè yìí pẹ̀lú bó ṣe wá jẹ́ wípé ààrẹ Bọ́lá Tinubu wọ́n wá láti apá gúúsù wọ́n retí kó parí sáà kan rẹ̀ nínú ọdún 2027. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra ọ̀hún ló ti wá jiyàn lórí pé ènìyàn bẹ́ẹ̀ wọ́n pé wọ́n èèyàn lè sìn lúlẹ̀ kan bẹ́ẹ̀ yóò sì tún ṣe ìmúdúró ẹ̀mí ètò aláyípo eléètò ń tẹ̀lé ọ̀hún. Lákòókò tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kánò ìyún Kwakwanso tó ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán Channels TV lánàá òde yìí ó pe òun kò ní ẹ̀mí ìsiyèméjì pàápàá nípa ìfarajìn òbí sí àdéhùn náà. Ìròyìn ilẹ̀ adúláwọ̀ àìsí ní orílẹ̀-èdè fún ìgbà pípẹ́ ààrẹ ilẹ̀ Cameroon ẹni tí í ṣe Paul Biya ló ti ń fa oríṣiríṣi ọ̀rọ̀ kòbákògbé àti ibu ẹnu àtẹ́ lò látọ̀dọ̀ àwọn alátakò tó ń ti àwọn olùyànnàná ọ̀rọ̀ òṣèlú lórí ìkọminú àṣeyọrí ipò adarí àti ìtẹ̀síwájú ìjọba. Ààrẹ ọ̀hún tó jẹ́ ẹni ọdún 93 tó tún jẹ́ ọ̀kan lára àwọn olórí ilẹ̀ adúláwọ̀ tó ti lògbà tó pẹ́ jù òun ló lọ tẹ́pa sẹ́yìn odi láìsí nílùú Cameroon fún 134 bẹ́ẹ̀ kò sì tún padà sílùú ọ̀hún. Èyí ló ti wá fa wuyewuye lórí ipò ìlera àgọ́ ara rẹ̀ pẹ̀lú àìsí nílùú rẹ̀ ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú RDPC ni wọ́n ti ń dúró lórí pé ìjọba ọ̀hún ṣe gbogbo ojúṣe tó yẹ. Bẹ́ẹ̀ àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú náà bíi Christopher Mienzog ó sọ̀rọ̀ lórí bí ipò ìjọba àpapọ̀ bí kò ṣe sófo àti bí ojú òpó ayélujára ìjọba ọ̀hún bí wọ́n ṣe ń ṣe àwọn tó yẹ kan fi síbẹ̀ lóòrèkóòrè pẹ̀lú àwọn àtẹ̀ránṣẹ́ tó yẹ tó ní í ṣe pẹ̀lú Paul Biya bó tilẹ̀ jẹ́ pé kò fi ara hàn ní gbangba. Àwọn olùyànnàná ọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ lórí pé kí ìgbìmọ̀ aṣòfin gbé ìgbésẹ̀ lẹ́yìn 95 bó tilẹ̀ jẹ́ pé kò sí òfin tó ṣàfihàn gbèdéke iye ọjọ́ tó pẹ́ jù tó yẹ kí ààrẹ lò níta kó tó di pé yóò padà sí orílẹ̀-èdè rẹ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbé owó ìdíyelé orí ọjà tó jẹ́ 50% sórí ọjà tí wọ́n ń kó wọlé láti ìlú Canada èyí tó fi kún wàhálà ṣòwò àárín orílẹ̀-èdè alámúlétira méjèèjì ọ̀hún. Ààrẹ Donald Trump sọ̀rọ̀ lórí bí ìgbésẹ̀ náà ṣe jẹ́ ní èsì sí ohun tó júwe bí àìṣe bó ti tó àti bó ti yẹ Canada lórí àwọn ọjà orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí wọ́n ń kó wọ̀lú ọ̀hún bíi ọkọ̀ ọtí àti bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ ààrẹ nínú ìyún ilé funfun wọ́n kéde pé ìgbésẹ̀ owó ìdíyelé ọ̀hún ó ní ó bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ láàrin 30. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ìpinnu Canada èyí tó wáyé ṣáájú lórí àfikún owó ìdíyelé orí ọjà tó jẹ́ 75% lórí àwọn ọjà Amẹ́ríkà tó wọ 30 bílíọ̀nù owó ilẹ̀ òkèrè dọ́là tó wọ Canada. Olórí ìjọba ìlú Canada Mark Carney òun náà sọ̀rọ̀ lórí ìgbaradì ìjọba rẹ̀ láti fikún okun ìdúnadúrà ìṣòwò pẹ̀lú Washington nínú ọ̀sẹ̀ tó ń bọ̀ tó ń ti àpèjúwe ìgbésẹ̀ Amẹ́ríkà ọ̀hún bíi ìrúfin àdéhùn tó wà láàrin orílẹ̀-èdè Canada Amẹ́ríkà tó ń ti orílẹ̀-èdè Mexico. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì British and the Bahamas òun ló ti kéde ètò rẹ̀ láti yọ àfikún owó orí lórí owó iná gẹ́gẹ́ bí lára akitiyan láti bá mú ìgbé ayé dìrọ̀rùn fún àwọn ará orílẹ̀-èdè náà. Bahamas ó sọ̀rọ̀ lórí bí ìgbésẹ̀ náà bó ṣe ní í ṣe pẹ̀lú mímú àdínkù bá iye tí ìdílé kọ̀ọ̀kan ń ná àti kí owó tí wọ́n ń pa sínú àpò lè bá gbèrú sí i láti jẹ́ kí ìgbé ayé tún dára fún àwọn ènìyàn. Ní 2 tó ti bẹ̀rẹ̀ ojúṣe ipò tuntun rẹ̀ ọ̀hún lónìí ó ní Bahamas sọ̀rọ̀ lórí bíjọba bí wọ́n ti yọ owó orí iná ọ̀hún láti 1 nínú oṣù kẹwàá tí yóò jẹ́ bí owó ilẹ̀ òkèrè £15 eléyìí tí wọ́n gbé kúrò nínú nǹkan bí owó tó jẹ́ £1.8 billion owó ilẹ̀ òkèrè £ tí ìdílé kọ̀ọ̀kan ń san. Ìkéde ọ̀hún ló ṣàmì ìlànà ọrọ̀ ajé àkọ́kọ́ olórí ìjọba tuntun ọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sípò. Ẹ̀wẹ̀ àbá ọ̀hún ló ti wá ń fọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákògbé àti ìbu ẹnu àtẹ́lù látọ̀dọ̀ àwọn adarí ẹgbẹ́ Labour pẹ̀lú mínísítà tẹ́lẹ̀ rí Darren Jones tó ti ń béèrè lórí pé ṣe ṣíṣe ìwọ́gilé ètò ìdámọ̀ dígítà
yo je ki owo ti won pa wole po si bi lati fi le pese isuna fun oro owo ori na mona mona eleyi ti won fa yo hun iroyin re idaraya ni agbaye iko egbe agbabolu agba oje lokunrin torilede Nigeria yun Super Eagles oni won ti jasipo kerin nile adulowo nigbati won se idimu aye kerin dilogbon ninu atojo ajo elere bolu alafese gba agbaye yun FIFA fun awon okunrin agbabolu lagbaye eto ohun o sami pe Nigeria si nle waju orilede Turkey Australia Algeria Canada ti Cote d'Ivoire ni agbaye pelu bi won ko se kopa ninu idije lati nu osu kefa nigbati won padanu pelu ami ayo meji si okan sowo iko egbe agbabolu Portugal ninu idije olore sore ti agbaye atojo tuntun ohun oni ajo ton ri si orere bolu alafese gba yan ajo FIFA na filede lanu ode yi Nigeria si ja leyin ti iko egbe agbabolu Egypt ti fakoyo ninu idije ife eye ti ajo FIFA todun 2026 eyi to gbe awon farao ohun sipo keta nile adulawo be Morocco na won duro nipo to gaju leyin to de idije to sumo asekagba ti quarter final ninu idije ife eye agbaye ohun nigbati ipo egbe agbabolu Senegal awon duro ni ipo keji nile adulawo Nigeria lo wa je orilede keje leyin to gaju lo ti ko kopa ninu idije ife eye agbaye leyin iko Denmark be balogun iko egbe agbabolu England teleri John Terry o sapejuwe IC Super Eagles nibi idije ohun gege bi ipadanu nla eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Are Bola Tinubu buwọlu iyansipo awon 26 sinu igbimo atipo adari ajo ijoba apapo to je mewa niye pelu bi gomina teleri ni ipinle Ekiti Ayo Fayose bi won se daruko re gege bi alaga ajo ti o mo ri si oro ina manamana ni igberiko ti ajo ria ijoba apapo orilede yi foju sun afikun ka awon orilede Nigeria ti o je anfani ninu eto owo kan ton sagbe kale re lati je ki awon orilede Nigeria ton sise le ra nkan to ba wu won ki won si ma sanwo na ni die die pelu afikun awon to fe to egberun lọna ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta niye títí oṣù kejìlá ọdún yìí àìsí nílé fún ìgbà pípẹ́ ààrẹ orílẹ̀-èdè Cameroon Paul Biya ló ti ń fa ọ̀rọ̀ kòbákùgbé pẹ̀lú báwọn alátakò àti aláriwísí olùyànnà lọ́rọ̀ òṣèlú bí wọ́n ti ń kọminú lórí àṣeyọrí epo adarí àti ìtẹ̀síwájú ìjọba ìlú ọ̀hún orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbé owó ìdíyelé orí ọjà tó jẹ́ ìdá 50% lórí ọjà tó ń kó wọlé láti ìlú Canada èyí tó tún mú wàhálà ìṣòwò tó wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún fẹjú sí i. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé láti mú wá fún yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin torílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti já sípò kẹrin ní ilẹ̀ adúláwọ̀ yun Áfíríkà nígbàtí wọ́n ṣe ìmúdúró ipò 36 nínú àtòjọ àwọn agbábọ́ọ̀lù ọkùnrin lágbàáyé eléyìí ti àjọ FIFA fi léde. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ skẹ́ẹ̀sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé wa www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ lè kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ́ Ọlọ́run yóò bùkún fún yín. Ire o.

0: 89.3 FM Konga Goma Gbe.
1: Te ba fe poluwo ja yin lori radio. Te fe ma ta warawara bo meta se nta. West Radio ni ke ma bo o. Afeti wa gbe ti yin laruge. Owo owo gajara lo o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Kuku legelege ati lajo lajo. Ile ise nla nla ati kekeke. Eyin ile ijosin patapata. E ma bo. E wa gbe wo. E je wo. E jo wo. E to wu jo. Gani master. Kile tun tu se na. E ma se tabi sugbon o. E ma gbo wa si le ise wa. Danda la wa le ge titi. Ile funfun pelu awo bulu. West Broadcasting House. Ni alaafin avenue. Oluyole Estate Ibadan. Oyo State Nigeria. Elu elu. 07066165053. Tabi 08035093394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Bakọ́lé Marale.
3: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tò tá a bá rówó káralẹ̀ káralẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tinú ìrà àbíyàn gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
4: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2-3 PM every Tuesday.
3: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message àwọn ọ̀jọ̀gbọ́ tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ́lẹ̀ pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
4: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
3: tàbí kí ẹ pé Adékúnlé
4: Speak Louder
3: 07053305207 3309 52. Ọlọ́run á kọ́lé ayọ̀ fún gbogbo wa o.
5: Boost your business with Wells Radio 89.3 FM in a competitive world of business strategic

0: Press Radio 89.3 FM. Konga Agbon Magbe, Tokun Fun Omi Ogbon, Imo Ati Oye.
1: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
2: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa tà wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfẹ́tiwà gbé ti ní lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́jẹ́lẹ́jẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ gba ọgá ni master kile tun du o se na e ma se tabi sugbon o e ma gbo wa sile ise wa gangba la wa lege titi ile funfun pelu awo bulu west broadcasting out ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Ọlọ́run gbọ́ ògùn tẹ́ fẹ́ ojú kan ló wà.
3: The time is 2 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago méjì ọ̀sán lù.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable. Please. You better switch to One Data Internet Service.
6: One Data?
5: Yes,
6: One Data.
5: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
7: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tò ká barowó kárale àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà ṣílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tinú omi àbí tinú ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
8: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
7: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ́lẹ̀ pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
8: Iléeṣẹ́ West Radio 89.3 FM Alaafin Avenue Oluyole Ibadan
7: tàbí kí ẹ pé Adékúnlé
8: Speak Louder
7: 07057330952 07057330952 3 0 9 5 2 Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa o.
9: Kọ́lé ayọ̀ fún mi o. Boye mi o ni sope. Bile alayọ̀ dan mi wo. Ope mi apoja burata. Kọ́lé alayọ̀ fún mi o. Boye mi o ni sope. Bile alayọ̀ dan mi wo. Ope mi apoja burata. Emi akọle. Emi akọle o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Èmi àkọ́lé, èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì, àmì ni ẹ ṣe.
10: Àtún ti dé bá a ṣe ń dé lórí ètò wa ètò yín tá a pè ní kọ́lé kọ́lé real estate. Eléyìí tí gbogbo wa tí àjọ máa ń bu omi ọgbọ́n mú ń bẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ níkànnì alálùbáríkà ìkànnì olóríire ìkànnì kànga agbọ́n mágbẹ́ eléyìí tí gbogbo ayé mọ̀ sí west radio 89.3 fm níbo la kalẹ̀ sí aláàfin avenue lolúyọ̀lé nílùú ìbàdàn.
9: Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó ní ilé fi dúró.
10: Ọmọ bá ń tọ́ta sílé yìí rèé ọmọ wọn lé ọlọ́mọ ẹyọ ìmúlẹ̀ kéńké yé àlàmú tòwú tòwú ọmọ tí àbí tán fọ̀ já àrùn pọ̀ ṣùgbọ́n tí wọ́n rántí fún lọ́mú tó jẹ́ pórí ọ̀fẹ́ ọlọ́run ba ló bá dàgbà. Adékúnlé ṣe é ti sọ pé ṣẹ́yìn ti sẹ́pẹ́ lówó ṣe é ti sẹ́pẹ́ kọ̀lé ṣe é ti sẹ́pẹ́ ṣoríire. Èmi ti wí tèmi mi ò mọ ti yín bí n bá ń lọ lọ́nà bẹ̀hun gbogbo ẹ̀ ló ní sáǹpù ó ti yé yín.
9: Bílé aláyọ̀dán mi wo.
10: Ẹjẹ́ àṣe báyìí.
9: Ọpẹ́ mi.
10: Tẹ́ ẹ bá wojú aago yín ẹ rí i pé aago méjì ó kọjá ìṣẹ́jú bíi mẹ́rin bẹ́lẹ́ ń já tí aago tí yóò bá kọ̀rẹ́ẹ̀tì ẹ lọ yẹ̀ wò. Èní ni ọjọ́ 21 oṣù keje ọdún 2026 ojú òní ti èmi àti ẹ̀yìn ẹ ṣàmì ẹ̀ o.
9: Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Èmi àkọ́lé.
10: Bétò bá ti bẹ̀rẹ̀ báyìí. Àwọn bricklayer ó ti kún ta. Àwọn tilers.
9: Sára.
10: POPS part.
9: Ilé.
10: Gbogbo àwọn surveyor.
9: Kò ní wó mọ́ mi lórí. Àmì.
10: Àtàwọn engineers.
9: Ẹ ṣe.
10: Welder gbogbo wọn ni wọ́n ti wà ń bẹ̀ o tí wọ́n ní pé lẹ́nìí àtúnjọ gbọ́ ni.
9: Mi lórí.
10: Gbogbo àwọn tó ń ta building materials. Ètò yín rèé tá a pè ní kọ́lé kọ́lé.
9: Àti wádìí tá ṣe document bíi survey building plan àbí sí ọ̀pọ̀.
10: Kò sí bá ti ṣe tá yọ yín kú òun bẹ́ẹ̀ ń gò jẹ́ pé gbogbo tí wọ́n ń lò lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà ọwọ́ yín láti bá. Ẹ̀yin lẹ́mọ̀ nípa ẹ̀. Ẹ gbọ́ mélòó lára tèmi. Adékúnlé speak loud ayín rèé bàbá kọ́lé kọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ́ bá ní bàbá feel at home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni.
9: Wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó.
10: Ẹ gbọ́ kí la máa ń ṣe lórí ètò yìí.
9: Bàbá tó ń.
10: A máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ ọ̀rọ̀ nípa ilé irú ilé wo ló yẹ ká kọ́ ilẹ̀ wo ló yẹ ká rà ṣílẹ̀ tòsí ló dáa ni àbí ti ọ̀nà jíjìn tinú omi àbí tinú ira torí yangé àbí torí àpáta ètò kọ́lékọ́lé ni ó máa yànnà náà fún yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ níkànnì olóríire tá a jọ wà ń bẹ̀ yìí. Ẹ pè ya Làtí ìyá Mùnírù ẹ pè ya Babájídé àbí ìyá Akẹ́mi ẹ sọ fún wọn pé ètò yẹn ti bẹ̀rẹ̀ tá a pè ní kọ́lékọ́lé real estate. Kí wọ́n yí rédíò yẹn sókè dáadáa ìbá jẹ́nu Márúwá kódà kó ṣe lórí ọ̀kadà ẹ bá wà nínú mọ́tò àbí ní ọ́fíìsì yín tó fi mọ́ ilé ibi tẹ́ ń gbé yẹn ẹ yí sókè ipe ètò kọ́lékọ́lé ẹ̀yìn fẹ́ gbọ́.
9: Ọpẹ́ mi àpọ̀jà múrata èmi àkọ́lé. Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Èmi àkọ́lé. Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́.
10: Mo kí bàbá wa Ẹ̀sán ní gas ẹ ṣé o mo rọ́wọ́ yín ojú òní tì yín ní agbára Ọlọ́run ọba. Ẹ kàn jẹ́ ń sọ fẹ́yìn èèyàn wa níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ẹ lọ gbójú wò wá níkànnì abánidọ́rẹ̀ẹ́ wa tá a pè ní fan page ìyẹn ti west radio 89.3 fm ẹ kàn lọ síbẹ̀ kẹ ẹ lọ sí Facebook yẹn ẹ bá ń bẹ̀ at west radio 893 at west radio 893 kí n máa rí kọ́mẹ̀ntì yín kẹ́ ẹ máa ṣí àkẹ́sì máa láìkí ẹ̀ tí n bá ti rí kọ́mẹ̀ntì yín èmi ò bá yín kà á sí gbòòrò ayé.
9: Nílé fi dúró. Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. karo worale ka gba document kan ni novate kiledun wo ko se ri werede
10: baba wa lajimo roof akinwande lati Oyo State Fire Service e se eko atileyin wa baba wa di young na eru olohun lagbe ni mo dupe lowo yin e se oju oni ti yin
9: temi ko eya
10: Mr. Yeni lati home links kini ba to bo se
9: wa temi ko boye mi oni shop
10: yen God's Grace Aluminium lodo ona ni mo nba wi yen e seun gan ni e ko aduro ti yin o
9: ope mi apojabu
10: lori eto yi awon ori ofe kan si sile fun yin are na ni ipe ele text message iyen letter pele bi ori ago te fi se ibere tabi te fi so pe eni ile tabi ile te fe ta e si le pe wole sori eto ni san san number ti e fi pe wole oni 091-6893-1000 091-6893-1000 tabi 091-533-4893 091-533-4893 etun le lu eleyi 091-13-33-3893 091-13-33-3893 awon number meteta yen o ni ke fi pe wole si ori eto ma number n te sare ba wa pe kelu ni osan tite ni leyin yen baba tin setu lo ise wo leyin mo se lara ile kiko ati ile rira alejo kan wa nbi to je pe resource person ni won ti won mo nipa building materials won wa pelu mi lori eto ti won ma salaye ni okan ijokan ti asiku yen ba ti to sugbon bayi eje number nte ba wa pe kelu kin to wa ma ka awon text message yen ile teni abi imoran atawon kankan to n tawo tase ninu yin ma ma ka mo n bona
9: boye mi o ni sope file alayodan mi wo ope mi apo
10: ore eleyi o yi rara
9: kole alayo fun mi o boye
10: o nteyin ologbon omo Nigeria te ba wa pe kelu oni pe enikan lo ko leta pele bi ori agusi mi e ri pe ni jejo a soro nipa landlord to ti fi gbogbo yara se rent tan ti o je pe to ba wa sinu ile arin passage ta n pe ni ode ibe ni o sun si won ati yawo e tawon ara ile ba se ga tabi ti won seyo won gbe koja lori e ni daji awon eyan so pe yen moju owo ju ni o da leni ohun ta fe pe kelu oni pe eni se pe oni mi o ni iwe ile abi ti ile ta n pe ni approved building plan sugbon mo ti ko ile mi mo ti ko pari won wa ni kini mo le se lati ni iwe bayi nitori a n gbo pe ti ijoba ba yoju pe o le fa lobolobo fun mi e gbo kini won le se eyin te mo nipa e e pe wole sori eto eni lohun o ni iwe ile ati ile titi ti ba gba adugbo won koja ki lo le sele 091-6893-1000 091-6893-1000 eyan logun omo Nigeria eni ti o ni iwe ile ti o ni iwe ile titi ti ba je iru ile be abi ile be e gbo kini o sele iru won a ma so pe ijoba se gba eni kan fowo lagba won loju ati be lo se iwe oju lowo la nso ni abi iwe bo wowo e gba wa nimoran eni no won ni iwe ile oni ile oun si ti kole pari to tin gbe nbe gan ti joba ba wa de kini ru won o so 091-6893-1000 tabi 091-533-4893 number yen niyan ki e pe si ki eto yen ko ma lo be
9: kole emi akole o gbogbo
10: e ma gbianju lati flash e pe wole sansan ni
9: emi akole o gbogbo egbe mi lo nra le san kole ta
10: oro won ti fe dabi ogbon odun ni omi go emi ta ma ntenu mo lori eto yi
9: o mo mi lori ami ami ni e se
10: eni to ni le ti o ni we le ko ni we le o si ti kole pari
9: mi lori ami Ami ni e.
10: Ke won le se. Ti ile won abi ile won ti o fini bo si gbo atu.
9: Document bi survey, building plan abi.
10: Titi ijoba lo nbo ye.
9: Kon ba wa sangbo, tagbe foundation, tapo biri.
10: Ki lo le sele siru won.
9: Block where dey where? Igba mi.
10: Labare ntiru e ti wa sele si eyan pe wole 0916893100. An reti pe yin o.
9: Tagba document, kon ni no face. Ki le dun wo, ko se ri. Where dey where? Igba mi lo. Ni le bi duro. Where dey where? Igba mi lo. Ni le bi duro.
10: Nigba ta n reti pe yin lati le, lati ba wa fi oju nu wo, ogbon ki se tenikan. Ale nikan ni ile ati ile to ti ko pari, ko ni we. Ko si ni iwe ile, ko ni iwe ile, won la won ti ko pari pe ti joba ba wa de nisin kini awon le se se ko ni bo si nkan fun mi fa won 0916893100 ati 0915333489 0915333489
9: koni alayo fun mi o.
10: Iru won ni ma gbe placard dani pe awon oni gba ko si ni nkan to le ba ki e eyin na wa nbe yen ni wele e ni tile lodo ti yin o e si mo lokan yin
9: gbogbo egbe mi lo rale kan ko le ta
10: boya re ni tiru e ti sele se jo pe wole ko so experience e fun wa o ba wa fe ni ni moran eni to ko le pari ti oni wele ti o si ni wele
9: ile ti mo ba ko ko ni wo mo mi lori ami
10: nigba ta n reti pe yin e je ma mu awon message yen ko to di pe ma so fun alejo mi ko ba da si
9: wo mo mi lori ami ami ni e se
10: muniru wa ni baba won ni lati eleyele ni badan won ni ise weather onise ta won ta won se lara ile kiko ati ile rira
9: agbe foundation tapo biriki ati cement tapo block where dey where igba mi lo ni le bi duro where dey where igba mi lo
10: deji adeyemi lati ifeleye won ni building materials onise temi o
9: ko se ri where dey where igba mi lo
10: enikan lo lohun oni wele ohun oni wele oni pe tititi ba wa je odo ohun kilo n wa le se bayi 0916893100
9: 0916893100
10: ile kan re fun tita 2 numbers 3 bedroom duplex pẹ̀lú 2 numbers 2 bedroom flat ó wà lójú kan àdúgbò wo ló wà ẹlẹ́sìn mẹ́ta area ní Lakunle asking price ẹ̀ òní 220 million naira fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí ẹ pé nọ́mbà tiwa.
9: Bóyé mi o.
10: Ẹ lọ gbójúwò wá nìkan ni abánidọ́rẹ̀ẹ́ wa fan page wa at West Radio 893. Ẹ jẹ́ a máa rí comment yín kí a máa rí kẹ́ ẹ máa bá wa share kẹ́ ẹ sì máa bá wa like ẹ̀ ò tí n bá ti rí comment yín èmi ó bá yín sọ síta.
9: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi.
10: Cement dealer oníṣẹ́ tí èmi ń ṣe o, Alájà Abẹ̀ni, wọ́n ní láti pòdo nílùú Ìbàdàn. Wọ́n ní cement dealer oníṣẹ́ tàwọn. Kíni ìwọ náà ń ṣe tó wá ń wòra ẹ níran? Tí ẹ dárúkọ ṣẹ́ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ni kan ṣe dárúkọ tiẹ̀, wọ́n sì yọjú sí wa lọ́sẹ̀ yìí.
9: Táwọn owó ra lẹ̀.
10: Mr. Àjùmọ̀bí, wọ́n wà ń kalẹ̀ pẹ̀lú wa, ẹ gbóhùn lẹ́nu wọn.
9: Building plan, àbí sí ọ̀fọ̀, at agreement, kán bá wa ṣánpọ̀.
10: Nọ́mbà wo ló wọlé sínú stúdíò yìí? Mo pè lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ń tún pè 0916893100 àti
9: 0915333489 3.
10: Ìbéèrè lẹ́ni ìbéèrè tí wọn wọ́n ní tá ò bá tí rẹ ilé ṣé à ò lè kó sínú ẹ̀ ká máa gbé bẹ̀ ni? Bíọ́lá Babájídé láti Ẹlẹ́nu ṣoṣo. Ìdáhùn ẹ̀ kò jìnà rárá.
9: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́.
10: Ọlọ́run tó kọ́ ilé ayọ̀ fún yín kò ní kẹ́ ẹ má gbé bẹ́ẹ̀ o. Ipe ẹ̀ tí rẹ ilé ẹ wá ní ẹ fẹ́ lọ kó sínú ẹ̀ rárá o. Tẹ́ bá ti lè kàn-án, tẹ́ ti ṣe bọ́glárì, tílẹ̀kùn ti wà ń bẹ̀, kódà kó má tì ní wíńdò, ẹ lè gbénu ẹ̀. Èyí tí ò bójúmu ni pé kẹ́ má tì rẹ, kẹ́ wá máa kùn lọ́dà, ìyẹn ò bójúmu. Ṣùgbọ́n ẹ ti kàn-án, ẹ ti fi bọ́glárì sí, ilẹ̀kùn wà ń wájú ta àti ẹ̀ ń kulẹ̀. ẹkọ ẹrù yín lọ ọbẹ kẹ máa gbé bẹ jàre.
9: Àkọlé.
10: Bíọ́lá Babájídé tẹ bá ń gbọ́ mi láti lẹ́nu ṣoṣo, mo ti dáhùn ìbéèrè yín bẹ́yẹn.
9: Àkọlé sára tiwọn, èmi àkọlé. Èmi àkọlé o.
10: Ẹ̀yin náà fẹ́ pè wọlé sórí ètò bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí, nọ́mbà yẹn ni kẹ́ ẹ pé o 0916893 1000. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ́nì wọ́n ní bábà ni àwọn ń ṣe láti ìyànà Fádípẹ̀ ní Akẹ́dẹ̀mì. Ìpè kan ti wọlé mo rí yín o, Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ́nì bábà láti Fádípẹ̀. Ẹ̀ló ta ló wà lójú òpó yìí?
11: Ẹ̀ló mà, ẹ̀ló sa ẹ̀ka àsán o.
10: Ẹ̀ka àsán mà, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
11: Orúkọ mi ni Títí Layọ̀ Taiwo.
10: Títí Layọ̀ Taiwo. Ayé
11: alágbo ní sáta, ẹ máa lóyún lọ́mọ oṣù kan, àgbo ni mò ń ta iléèwé ọmọ ni mí.
10: Kódà ìpolówó yín yẹn dá.
11: Ó dà pọ̀. Sáṣá sáṣọ ọjọ́.
10: Ó dà. Ẹ tó orúkọ yín yẹn dá.
11: Ẹ tí kí ni èrè ọ̀bá ṣe dáadáa, ó wá ọmọ tó bá kéré wọn gbé wá. Alágbo làwa o, kọ̀fáàmù ni o.
10: Kódà alágbo.
11: Ẹ ti ń wóyún, ẹ ti ń yàgbẹ́ ẹ̀jẹ̀.
10: Kódà ọ̀rọ̀ yín ti yé mi.
11: Ẹ ti sàtúlẹ̀ ẹ̀jẹ̀.
10: Ẹ ṣe ojú ẹni
11: tí
10: ti
11: alágbòkilẹ̀pọ̀
10: kọ̀ yín.
11: Ṣàlàyé tẹ̀kínà Títí Layọ̀.
10: Títí Layọ̀.
11: Títí Tẹ́wọ̀ Títí Layọ̀. Láti ṣáṣá.
10: Ṣàlàyé.
11: Ẹ máa lóyún lọ́mọ oṣù kan, ọ̀fẹ́ ń fi àmọ́.
10: Ó ti yé mi, mo ti gbọ́ yín. Ẹ ṣe ojú ẹni
11: tí. Alágbo ni mi, alágbo ni ìyá mi.
10: Ọ̀dà ọ̀dà
11: ọ̀dà. Àtọ̀lẹ̀dọ̀ lẹ́ ń tajọ́.
10: Ẹ ṣe o.
9: Kọ́lé Aláyọ̀ fún mi o.
10: Àwọn yà á lo àǹfààní yẹn ti wọn. Ẹ ṣe ojú òní tí yín.
9: Fílé Aláyọ̀ dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà múrata. Èmi a.
10: Ẹni tó lóun ò níwe lé òun ò níwe lẹ̀ ṣùgbọ́n òun ti kọ́lé ẹgbọ́ kí ni kírú wọn ṣe báyìí. Ó ní tíjọba bá dé tàbí títí gba àdúgbò àwọn kọjá irú àǹfààní wo lòun le jẹ. Ẹ o 0916893 1000 kí ìyàwó alágbo tó rápálá wọlé lẹ́ẹ̀kan yẹn. Ẹ̀yin náà lè pè wọlé kẹ́ ẹ sọ tẹ̀yìn náà ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Kẹ́ ẹ sì bá wa dáṣẹ́ bá ń fún bàbá tó kọ́lé tí ò níwèé ilé àti ilẹ̀ kẹ́ ẹ bá ń fún onímọ̀ràn torí èní kọ́ torí ọ̀la ni.
9: Tárówó ra lẹ̀.
10: Bí nọ́mbà yẹn ò bá lọ, ẹ tún lo ilé 0911 133 3893 tàbí 0915333-4893.
9: Tá ló wọra lé, ká gba dọ́kúmẹ̀ntì, kán ní no faith, kí lédùn wò, kó ṣe rí, wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́, ìgbà mi.
10: Tylers lèmi mọ̀ ọ́n ṣe bí dán lára ilé kíkọ́ Ambali Taofik. Tá ló wà lójú òpó yìí, ẹ jẹ́ kí n wò ná. Hello.
12: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
10: Ẹ kúrọ̀ lẹ́, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
12: Ẹ kú ètò.
10: Ẹ ra mọ́ o.
12: Ìwà ló ń sọ̀rọ̀, èmi fẹ́ bèrè ìbéèrè yín o.
10: Ìwà àbí kí lẹ pè?
12: Ìwà yéye.
10: Ìwà yéye láti bo.
12: Láti ọ̀nà mi.
10: Láti ọ̀mi. Ok, ọ̀yà ìbéèrè wo ni ìbéèrè yín?
12: Ẹ̀jọ̀ bèrè tèmi fẹ́ bèrè. Ara lẹ̀, a sì ti kọ́lé sí ìbọ̀tẹ́ ní tó talẹ̀ yẹn kò fún wa lágbínẹ́sì láti bèrè ìbéèrè. Lẹ́yìn bí ọdún márùn-ún làwọn ọmọ onílẹ̀ wá dé pé ìwàwò àfáwọn lágbínẹ́sì kí la lè ṣe o, a jẹ́ ti bèrè ìbéèrè.
10: Ẹ ti béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò fún yín lágrímẹ́ǹtì.
12: Lọ́wọ́ ẹni tó talẹ̀ yẹn fún wa bẹ́ẹ̀ ni sà.
10: Ọ̀dà tó yẹ tẹ́ bá ti ṣètò tán, ṣé ẹ̀ ń gbọ́ mi?
12: Bẹ́ẹ̀ ni sà.
10: Ẹ gbìyànjú kẹ́ ẹ pe nọ́mbà mi.
12: Ọ̀dà ṣìkí ni ṣé lẹ́yìn náà ni àbí
10: ni? Irọ́ màá fi nọ́mbà tèmi gangan síta o.
12: Ẹ ṣeun sà.
10: Ẹ lọ sí kàn ní Facebook kẹ́ ẹ máa wò wá ní kàn ní Facebook @WestRadio893. Ẹ ṣeun, ojú òní tì yín.
9: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
10: Àwọn làwọn béèrè béèrè àgírímẹ́ǹtì wọn fáwọn.
9: Táró wó ralẹ̀ ká ṣe sẹ́.
10: Bóyá wọn ti ẹ̀ bá yín ṣe rárá.
9: Ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè, bíldìn plan, àbí sí ọ̀fọ̀ àti àgírímẹ́ǹtì.
10: 0916893 1000 òní nọ́mbà tó wọlé síbí 0916893 1000. Àlẹ́ ń tó ralẹ̀ tí ò ní wele tí ò ní ti lé ó sì ti kọ́lé. Irú ẹ̀ lẹ́ni tó ní òun kọ́lé nísìnyí kò sá agirimẹ́ǹtì wọ́n sì ti ọlọ́run aṣàánú fún wa. Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Tylers lè mímọ̀ ṣe bí dán lára ilé kíkọ́ Ambali Talabi. Mo ní láti Àwà Ìjẹ̀bú ibẹ̀ ni wọ́n ti mẹ́sẹ̀jì wa. Ẹ ṣé ojú òní ti ẹ̀yìn náà o. Ẹ ní dáwà lágbára Ọlọ́run.
9: Olúwa tèmi ń kọ́, bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ o. Olúwa tèmi ń kọ́.
10: Message kan tun re, won ni paint ni ise ti wa o, boya tita tabi sise jade, Mrs. Comfort lati Basorun nilu Ibadan. Eyin na le pe mi leyin eto ka jo soro, iya wa Comfort ti won se paint.
9: Ile alayo fun mi o. Boye mi o ni sope.
10: Eje ngba ipe yi na, e lo ta lo wa lojo opo yo.
13: Ekasun
10: sa oruko yin ati bi te tin pe wa
13: Ayeko to lati popo imoja
10: Ayeko to lati popo eyin na e tun ba da si last week na o ya mu ngbo yin
13: Eko eto na fe kin na ni a ma ju yin se
10: o Ami oju oni tin yin sa o e seun gan ni o
13: Alright
10: o nse mu dupe sa e sa Awon ni ka won ki wa ni o da be.
9: Ni e se.
10: Adupe lowo en to mo wa loju. Eyan ni owo bi ta wa.
9: Ko ni wo mo mi lori.
10: 091689311000 number te le pe si bayi niyan 091689311000. Abi ke lo 091533348930. 091533348930.
9: Igba mi lo ni le tin duro.
10: O do ona lawa ti a tin ta paint materials ti a tun se paint jade Mrs. Popola ni won so be won lo do ona la won wa oda e ma juwe ko buru
9: were de were igba mi lo ni le bi duro
10: eni kan tun re e je ngba ipe yi na hello
14: hello sir
10: oruko yin ati bi te tin pe wa
14: Michael lati Ido.
10: Ehen, kini ise yin abi e imoran wo le fe fun wa?
14: Mora ile. So igba to mo fe ra ile yen. Oga mi yen mora ni 300.
10: Three.
14: Mo wa ko 300.
10: Yes.
14: So mo wa ko 200 de kale fo. O wa di ose to ti le mo wa bere iwe ile oni tin pass owo to na mo ma fo mi ni agreement pe gbogbo e. So mo de wa balance e. Ati igba ti mo balance e yen. O ti lo tin ba pe number e ti gbe mo ba ti gba to ya kan wa pada wa 155 pe oni ile e te mo gbu itele yen so pe ma fu bi 400 ti
10: ki le wa se wa ti se nkan kan si abi
14: mo te ko block lo be but oni tin ba ti wo yen
10: pe
14: owo to ran ti ile o fi won ni be yen so oni mi le se nkan kan be
10: oda e pe mi ta ba ti se tan ma fi number mi sita.
14: Okay.
10: Emma ko ndi radio yin o.
14: Yes sir.
10: All right sir. Thank you very much. Abi e ri nkan bayi.
9: Ka se document bi survey building.
10: Won ti rale won nile ti wa won si.
9: Kan ba wa sango ka gbe foundation.
10: Orisirisi lo nsele labi orun.
9: Ka to bulokun. Where dey where? Iga.
10: Emma ye tan ti gbalẹ ti o ti e boju eyin mo.
9: Where dey where?
10: Baba kan wa lati ilu Obanjo ni bo se dori ile to ni ka won lo inspect ibe. Igba ti won de be won ri pa won eyan kan ja lo kan lori ile. O be lowo en to mu lo se ile orin won ni e o si konu moto o si ba ti e lo. Ko boju eyin.
9: Igba mi lo ni le
10: 091689311000 ni number to wole sibi pelu 091533348930 eyin na fe pe wole e tun le lo 091133333893 eyi ke to ba ti wole eyin e pe ke so tinu yin jade
9: boye mi o ni so
10: block industry ni se ti wa Mr. Dayo from Badeku eseun oju oni ti yin ti e ba nfe aluminium to dara lara ile yin e kan si mi ni ago olunde Ibadan sina omola loruko eni to fi message yen ranse

0: at West Radio 893. Kẹ́yìn náà lọ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ síbẹ̀ kí a lè ba yín kà. Ojú òní tí yín ní agbára Ọlọ́run ọba. Ẹ ṣàmì.
1: Olúwa sì mí kọ.
0: Ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ àlejò mi tó wà lórí ètò yìí tí wọ́n jẹ́ resource person tí wọ́n mọ̀ nípa n tá n pè ní building materials. Ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ wọn. Àlejò mi wọ́n pè sórí ètò níjẹjọ. Wọ́n wá ní ó ń tawọ́ tasẹ̀ nínú àwọn fẹ́ wá sórí ètò pé kí náà tiẹ̀ ń ṣe lórí ètò kọ́lékọ́lé gan. N kò jẹ́ pé building materials làwọn ń tà. Ibi táwọn ti lè sọ̀rọ̀ jáde náà ni mo ní ẹ káàbọ̀ sí orí ètò. Àlejò mi, ẹ bá ń sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé tí wọ́n ń gbọ́ yín.
2: Agbe Ọlọ́run ọpọlọ yóò ní ìjọba nígbà kọ̀ọ̀kan.
0: Amen.
2: Orúkọ tèmi ni Àjùmọ̀bí Jẹ̀lẹ̀lì tí mo wá láti Ìbàdàn ní oríta pinrin lọ́lára nílùú Ìbàdàn.
0: Àjùmọ̀bí Jẹ̀lẹ̀lì láti oríta pinrin lẹ ti wá. Kí ni iṣẹ́ tẹ èèyàn láàyò tó gbé yín di orí ètò yìí?
2: Iṣẹ́ building materials.
0: Ẹ ń ṣe àbẹ́ ń tà?
2: À ń tà.
0: Ẹ ń ta ni, ẹ lọ rà á lọ́tún lọ́sì, ẹ̀yin ó wà lélẹ̀, ẹ wà máa tà fún àwọn ẹ̀. Lára àwọn tí báwo lẹ ṣe dórí ètò yìí?
2: Ní àyè àjẹjọ ní orí ètò yìí náà ni a pè sí. So tí a fi ní kí nígbà wọn ní ká máa sọ kí ni iṣẹ́ tó ń kálukú ń ṣe, làwa náà wá pè. Bóbi àwa náà lè rí oore ọ̀fẹ́ náà fi wá fún wa nígbàláyé láti lè ṣe West Radio pé ka ojú sórí ètò yìí lónìí, ká wá fi èròǹgbà ọkàn wa hàn, ká wá polongo iṣẹ́ wa síta.
0: Ẹ ń ta building materials. Irú àwọn nǹkan wo lẹ ń tà tó jẹ mọ building materials?
2: Oríṣiríṣi nǹkan kọ́lé ló wà bíi pan, èso, tornado, bíi kásà, sọ́fẹ̀. There are so many things tó jẹ́ pé wọ́n fi ń kọ́lé là ń tà.
0: Iṣẹ́ building materials yìí, ẹ kọ́ ni, àbẹ́ ẹ̀ka níwè, àbẹ́ ẹ̀yìn kan jogún ẹ̀, bóyá bàbá yín àbí mọ́mí yín ló ń ta, ẹ kàn bọ́ síbẹ̀ ń tiyín, ẹ̀yìn à ń ta tiyín.
2: Mi ò tiẹ̀ nẹ́gbẹ̀ẹ́ àbábúrò kan tó tiẹ̀ ń ṣe mọ́ mọ́ lọ ọkọ fúnra mi
0: ni. Ẹ lọ ọkọ ni. So wọ́n tún máa ń kọ́.
2: Mo máa ń kọ́ dáadáa.
0: Ẹ lọ́gà báyìí.
2: Mo lọ́gà.
0: Ẹ lò tó ọdún mélòó tẹ́ ẹ fi kọ́ṣẹ́ building materials?
2: Àmúlò tó bí 3 years lọ́dọ̀ ọ̀gá mi.
0: 3 years. Láti kọ́ iṣẹ́ building materials. Mo ń bọ̀.
1: Balẹ̀ tó ń kọ́lé tara tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wo.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Páànù jẹ́ kan lára nǹkan tí wọ́n fi ń kanlé. Oríṣi páànù mélòó ló wà?
2: Tàbá ní ká máa kà lọ títí ilẹ̀ aṣú
0: bẹ́ẹ̀. Ẹ ti ẹ̀ sọ díẹ̀ mbẹ́.
2: Páànù wà, Gerardi wà, Kesta wà, Zumo wà, Ọlọ́wọ́ wà, oríṣiríṣi bó ṣe wà ni.
0: Gerardi wà, Ọlọ́wọ́ wà. Lọ́wọ́ tá a wà yìí. Bí èlò ni páànù bá dé kẹ́kàn wo àlesọ lọ́la òṣùwọ̀n ilé ní ìta ń sọ yìí?
2: Ó wà ní onípele-npele bí èèyàn bá ṣe fẹ́ sí. Irú súnmọ́ ń sìn, ẹni tó bá máa ra súnmọ́ ń sìn máa kó bí abí 150 tó jẹ́ súnmọ́ gidi bí 150,000
0: naira. Páànù ìkanlé?
2: Tó jẹ́ páànù ìkanlé.
0: Ṣógun ni?
2: Ó gúngun lọ́ǹgì ni. So àwọn kan náà wà tí wọ́n pawọ́lé. Àwọn kan náà wà tán pawọ́lé. Bọ̀ àwọn lọ́wọ́ tá ń lò ń sìn tó jẹ́ bí white yẹn, a ní lọ́ǹgì ẹ̀. Adẹ̀ ní ṣọ́ọ̀tì. Ṣọ́ọ̀tì wa lọ́ọ̀dù wa.
0: Èlò ni ṣọ́ọ̀tì yẹn, èlò ni lọ́ǹgì yẹn
2: báyìí. Lọ́ǹgì yẹn ó depend, but irú lọ́ǹgì yẹn sìn starting from tó bá jẹ́ gidi tí torí àwọn kan wà tó jẹ́ pé bí paper is like paper. Tó pé tẹ́ bá ti gbọ́wọ́ lé báyìí, ẹ̀ máa já straight ni.
0: Kílódé?
2: Even kójò drop le fún bí ìgbà mélòó. Ẹ kàn rí tí yóò rù lé yẹn kan jò.
0: Páànù tán fẹ́ fi kan ilé.
2: Páànù náà ni. Even kẹ́ mú lọ́wọ́ báyìí, atẹ́gùn mọ̀ ìgbà mọ yín lọ́wọ́. Oríṣiríṣi ló wà. So kan náà wà tó wá senior rẹ̀. Àwọn lọ́wọ́ lòun náà. So yẹn starting from 45 lọ sí òkè.
0: Bọ́ndù
2: kan. Tó jẹ́ bọ́ndù.
0: Mélòó ló wà
2: nínú bọ́ndù? Nínú bọ́ndù tó jẹ́ long yẹn, 15 ló máa ń wà ń bẹ̀.
0: Ṣọ́ọ̀tì nǹkan.
2: Èyí tó jẹ́ ṣọ́ọ̀tì yẹn, a máa rí 20 níbẹ̀.
1: Ẹ
0: tún mẹ́nu ba building materials mi. Kẹ̀sàwò.
2: Èso wà.
0: Báwo ni èso tún ṣe rí?
2: Èso 4 wà. Èso 3 wà. Èso 2 wà. 1 inch wà. Inch and a half náà wà.
0: Àpò lẹ́yìn ń tà àbí ẹ̀ ń wọ̀n ni?
2: Àpò.
0: Ẹ ń tà lápò lápò.
1: Kọ́lé o.

pé ká máa kíra wa kúrò nílẹ̀ kan sí lórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on the World Radio 89.3 FM. The Wholesome Radio ni your preferred and wholesome radio. Radio àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí káàkiri ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn agbègbè tó súnmọ́. Tọ̀ kọ̀ǹga àgbọ̀nmágbẹ̀ 89.3 FM. Kọ̀ǹga tí Ọlọ́run gbé kalẹ̀ tó kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Kọ̀ǹga tó yẹ pé tẹ bá ti mú báyìí, àlàáfíà tó jẹ́ baálẹ̀ ọ̀rọ̀ gangan ni títí yín ni. Ṣàdé pé ó dá kí n wá mu kọ̀ǹga omi iyè tó bá ń mú tán, kí n wá gba àlàáfíà tó tún jẹ́ baálẹ̀ fún ọ̀rọ̀. So gẹ́gẹ́ bí àgbẹ̀ àti àwa tí a ń ṣètò ọ̀rọ̀ àgbẹ̀ torí ẹni kẹ́ bá ti jẹun ní ojúmọ́ kan, òun náà ó ń dá sí ọ̀rọ̀ àgbẹ̀ ni. So a kí wa kúrò lẹ́ o, ṣàlàáfíà ni o, ṣé dáadáa ni o, bá oníṣẹ́ ètò ni o, a kí wa dáadáa, a kí wa ti ṣé tìjẹ̀bú náà àbí tìjẹ̀jàǹkan tó fi kí wọn báyìí. Tọ̀ lórúkọ alága tó olùdarí ilé ìkànnì yìí àti àwọn ọ̀gá ní ẹ̀ka kankan àti amojú ọ̀rọ̀ fún sáà tàwa yìí, ọ̀gbẹ́ni Henry ni bàbá jẹ́jẹ́, bàbá tó pé jẹ́jẹ́ ni jẹ́jẹ́ lọmọ Ìbàdàn lọ tó dé sọmọ Èkó nìkankan. Tọ̀ akíwa kúrò lẹ́wọ̀, ṣé àlàáfíà ni o, àìkáàbọ̀ sórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on the World Radio 89.3 FM, your preferred wholesome radio. Tó bá ń sọ nípa ọ̀rọ̀ àgbẹ̀ yìí náà, kó mọ̀ pé wọ́n ní every action matters. Ṣé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé pátápátá ló ṣe kókó? Ìgbésẹ̀ ò lẹ́yìn ń gbé, ìgbésẹ̀ ò lèmi ń gbé. Ọ̀nà wo lẹ̀ ń tàn, ọ̀nà wo lèmi ń tàn? Ṣé wọ́n pé ọ̀nà tá a bá ń tàn, wọ́n ní tá a bá tàn bó ṣe yẹ ká tọ̀, wọ́n ní kinní kan ló máa ń dà. Ọ̀nà wo là ń tàn lónìí? Ọ̀nà wo la tàn lánàá? Ọ̀nà la fẹ́ tàn lọ́la? Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe, torí tá a bá mọ nǹkan tá à ń ṣe, èsì tá à ń retí à lè rí. Wọ́n ní kinní kan ló máa ṣe nǹkan bí ó ṣe léṣì ló ṣe lónìí, wọn ní kò máa kéré èrò mí rárá, ìyànjú títí wa ò. Torí náà ìgbésẹ̀ tá à ń gbé pátápátá ló ṣe kókó. Tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ètò ọ̀rọ̀ àgbẹ̀ ni o. Ọ̀rọ̀ àgbẹ̀ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́yìn tẹ máa yí ẹ̀rọ yín sí nílé ọ̀rọ̀ àgbẹ̀, the wealth in agriculture, òun ni ètò tí ẹ̀ ń gbọ́. Ètò yìí Ọlọ́run gbé kalẹ̀ láti máa là wá lóye, láti máa mu omi ọgbọ́n, omi ìmọ̀, omi òye, pé ọ̀nà wo ni ẹni tó ń ṣiṣẹ́ àgbẹ̀ àbí ẹni tó wà nínú àgbẹ̀, as in anybody that involves in the agricultural chain could benefit, could transit from just actors into the dig deep into the wealth that resides within the sector. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó pé iṣẹ́ àgbẹ̀ lọ fi gbọ́ lárugẹ. Àwa náà mọ̀ pé nígbà tí láyé region iṣẹ́ àgbẹ̀ lọ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ilé ogoro tó ga jù nílùú Ìbàdàn yìí owó àgbẹ̀ ni. Ilé ẹ̀kọ́ àkọ́kọ́ owó àgbẹ̀ ni. Hospital àkọ́kọ́ owó àgbẹ̀ ni. Rédíò àkọ́kọ́ ní gbogbo Áfríkà owó iṣẹ́ àgbẹ̀ ni. Ọ̀nà ṣé ọ̀nà Áfríkà ni àbí ilé ìwé ni alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama? Gbogbo pátá ní gbogbo ẹ̀ náà, àwọn owó àgbẹ̀ àti òwò àgbẹ̀ èrè ibẹ̀ wọ́n fi ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Ni pé àǹfààní tó ń bẹ tí ò bá sí ọ̀rọ̀ nídìí ẹ̀, gbogbo wa ni máa ń sọ lọ sí UCH lónìí, tàbí àkànní Greatest UIT kankan kìnìkan lónìí, torí pé àgbo pátápátá la ń jẹ ọ̀rọ̀ tó ń bẹ nínú iṣẹ́ àgbẹ̀. Wọ́n ní pé ká gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ, gbogbo pátápátá la ní ipa láti kó àti ọ̀nà láti tọ̀. Torí ẹ̀ ni pé ètò yìí Ọlọ́run gbé kalẹ̀ fún wa ni láti máa wa, pàápàá fún gbogbo àwọn tó pé actors ni wa when it comes to agriculture in any form. Bájọ́ pé bóyá ẹ̀ ń ṣiṣẹ́ àgbẹ̀ ni o, ẹ̀ ń ta nǹkan àgbẹ̀ ni o, ẹ̀ ń ta àwọn input tó ń lò ni o, ìkọ́jíkọ́ tẹ̀ bá máa ṣe tó bá ti rọ̀ mọ́ ọ̀rọ̀ oúnjẹ pátápátá, èmi àti ẹ̀yin la ní ipa láti kó fún ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ orílẹ̀-èdè. Ká tó lọ sẹ́mi mọ́, ẹ má gbàgbé o pé ẹ lè darapọ̀ mọ́ wa
lórí ẹ̀rọ ayélujára wa www.westradio893.com or lórí Facebook wa West Radio Fan Page 893. Ẹ lọ síbẹ̀, ẹ lọ fi àjẹjẹ yín síbẹ̀, àwọ̀kà ẹ jẹ́ ká jọ ṣe ètò tòní. Ẹyin tó bá tó àsìkò tó wa tó máa máa ṣojú òpò sílẹ̀ tẹ̀lé ìpè wọlé kí a jọ jomi tó ọ̀rọ̀ ká jọ wo ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ gbogbo wa ni bó ṣe ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ọ̀hún ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ náà iṣẹ́ gbogbo wa ni. Ẹ ká wọn sẹ́mi múná tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ọ̀rọ̀ àgbẹ̀ ni fún tèmi àti tẹ̀yìn.

Tọ́, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on World Radio 89.3 FM, your preferred awesome radio. Ọ̀rọ̀ àgbẹ̀ pẹ̀lú Dikin Dan, Daniel Ogunṣọlá. Dikin kan tó pé kò mọ̀jú kó máa so òótọ́ lọ, òótọ́ nìkan náà ni. Òun náà ni. Dikin Dan lórí afẹ́fẹ́ yín náà nìyẹn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Tẹ́yìn bá fẹ́, tẹ́yìn bá ní ìpèníjà pé bóyá ẹni ìṣòro kan tó ń dààmú iṣẹ́ àgbẹ̀ yín, tàbí ẹ fẹ́ tà, tàbí ẹ fẹ́ rà, tẹ́ ẹ̀ mọ bí tẹ lè bẹ́ ṣe lè lọ, tàbí bí tẹ lè ké sí, ẹ lè kàn sí wa kí á wá bá ṣe máa ràn yín lọ́wọ́. Ẹ kàn sọ lórí nọ́mbà yìí 0708749-8271. Lẹ́ẹ̀kan sí 0708749-8271. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 0708749-8271. Tọ́, ètò tòní àjọ máa ṣe ní, ètò tòní àjọ máa ṣe ní, àti ní àti ẹ̀mí lájọ máa ṣe tòní. Torí pé ìkọ̀ọ̀kan wà tó ń kan mí lóminú, something that disturbs a lot, and I'm like, ó yẹ kí ọ̀nà àbáyọ wà. Nísìnyìí, tá bá sọ nípa ọ̀rọ̀ àgbẹ̀, àwọn wá sọ pé gbogbo ìgbésẹ̀ pátápátá ló ṣe kókó. What in agriculture, every action matters. Ètò túmọ̀ sí pé ìgbésẹ̀ kan wà tá ń láti gbé, tá máa ń gbé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa ń lérò wípé nǹkan tí a fẹ́ fi pètò, nǹkan tí a fẹ́ ṣe, òun ló ṣe kókó, àti nǹkan tí a fẹ́ kó jáde nídìí nǹkan tí a fẹ́ ṣe. Most of the times we look at the input and the output. Tẹ bá bi àgbẹ̀ lè nísìnyí, àgbẹ̀ tó ń ṣe àgbàdo nísìnyí, wọ́n ní pé anike, tí bá ti ra síìdì àgbàdo, tí mo ti pa oko, tí mo ti ra nǹkan tí mo máa fi pa oko, tí mo ti ra fertilizer sí, tọ̀ kí máa expect kí àgbàdo dìde, kójú náà dẹ̀ tún rọ̀, kí àgbàdo sọ ọmọ, kí lè harvest, kí lè ta. Ṣàrí pé gbogbo nǹkan tí ó ń ṣe kò ju bóyá bí nǹkan tí wọ́n nílò láti ṣe àti nǹkan tí wọ́n fẹ́ kó jáde. Ṣùgbọ́n láàrin nǹkan tó nílò láti ṣe, between input and output, so many things are involved. Nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló wà láàrin nǹkan tí a èlò tá ti pè sílẹ̀ àti nǹkan tí a fẹ́ kó jáde. Ok, ẹ jẹ́ àjọ wo, kí ló dé tẹ́ pé ní àwọn orílẹ̀-èdè mìíràn, táwọn bá fẹ́, tán bá ṣe àgbàdo lórí hectare kan, ó lè máa rí bá bí 9 tons, 8 tons. Ṣùgbọ́n táwọn àbá ṣe, táwọn àbá máa rí, a máa rí 2.5 tons, 3 tons. Agbára káká la fi wọ 5 tons. A máa wọ̀ pé ṣé síìdì tí wọ́n ń lò ṣó yàtọ̀ sí síìdì tí àwa ń lò ni, àbí ilẹ̀ wọn ló yàtọ̀, tàbí omi tí wọ́n ń lò ló yàtọ̀, tàbí oòrùn tí wọ́n ń lò ló yàtọ̀, tàbí ajílẹ̀ tí wọ́n ń lò ló yàtọ̀. Abẹ́sọ́pà ló lè yàtọ̀, ló lè fà á tẹ́ pé àwọn eléyìí ó ní kankan tí wọ́n ní tí àwọn ò ní. Ọ̀pọ̀kùn náà pa bẹ́ẹ̀ torí àwọ̀ ara wọn, pupa ni wọ́n o, torí ẹ̀ ni funfun ni wọ́n o, torí ẹ̀ ni wọ́n ṣe ní àǹfààní. That they have the opportunity to have more harvest, better harvest than we do. But in reality, it doesn't work that way. Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ rárá àti rárá. Kò rí bẹ́ẹ̀ rárá àti rárá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ láàrin input àti output. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀ láàrin ìpèsè àti nǹkan tó máa jáde. Àwọn nǹkan tó wà láàrin ẹ̀, òun ni àwa gbé kalẹ̀ tá a sọ pé every action matters.
ki aton gbe igbese opolopo nkan lo nsele. Okay now, e je ka jowo. Ye ka wo ogbeni kan ni odun yi o. O fe se ege. O pa oko ege. Ko fin oko ege. O pa o se first plowing, o se second plowing, o se harrowing after lo se wa fin. Ko se fin gba igba to ti ge ege bole. Ige ege on gan ko wo spacing ko wo gbogbo e. O se afin bakan. Ni isin yin bayi pelu ojo to ro yi. Igbo ti gba ege mo lowo. Ate ege ati igbo ate wa mo yato laarin ege mo ati igbo. Oshirishi ati stubborn grass ati elephant ati crocodile ati lion gbogbo oshirishi grass lo wa nbe. Ogbeni obe si sunkun pe ha igba kan awo kan ha consultant ton gbese fun igba kan awon omo se ohun mo de joko mo de wo se o pa oko o pa oko se o fin oko o fin oko se ile ye da ile da so ni gege to da o ni gege to da kilo wa sele ti igbo ota agbe to fi gba oko mo lowo se ri pe ilana ati ise ti a fi nse kan awon kan to e ko lo se o lo o lo awon kan to e ko lo se o wa nle o wa nle bo se wa eri seyin ti o ba to ba mura kakakaka mo ye so fun pe ona ti na owo gidi ko wa to le be oroko yi ki won fin dada bi be ko e so po ti lo to ba gbe to ba se ko sinisin to ma ya nisin iru won lo ma pada wa to ma ni pe wahala to wa ni se agbe po sugbon won gbagbe pe laarin ipese elo ati nkan ta fe mu jade lori oko igbese to wa laarin nkan mejeji igbese to lagba to lagbara gidi gan ni there's the most important steps that triggers actions and those actions define outcome. Inputs are not enough to define your outcome. It is the steps you take between the deployment of the right input at the right time in the right proportion for the right purpose and being sustained loma that will give us the right outcome. Most of the times we think just gathering of inputs is enough. Today, I'm going to go to the house. Ati outcome ti expect lato wa agbe. There are bridges, there are linkages on owa la anye. Ti on ba de to da. Bogbo impitu ato wo ti won na. Lo ma shekbe. Tori di ane bogbo wa shele rokbe. Ishi agbe le o. Wala epo o le da wa ni gbese o ko nsese agbe lo da wa ngbese o eni to nsise yen gangan lo dara eni gbese to e ja lo so mi mo ta ba pada de a lo san sori awon bawo ni a se ngbe igbese wa what triggers our actions what made us to take the steps that produce the outcome we are seeing gba ta ri kere won ni as you lay your bed,
That's how you line on it. To ba di se agbe a ni le bed wa daada ati mama expect pe ki olorun agbe ko mu je ki bed yen ko ko ko da fun re ko wa fun ni isore a da mo pe awa fun ra wa lati se lati gbe igbese ti o to so pe esi e omo la ri yen whatever you sow you will reap oro yen o jin ju be lo e ja lo se bi mo ta ba pada de awa tu su de sale koko e ma yi kuro nbe o 1.3 FM your preferred awesome radio oro agbe le ngbo lowo lowo lowo pelu dikindan e ma yi kuro a nbo

àgbàdo, ó fẹ́ gbin àgbàdo ni o, ó fẹ́ ra seed àgbàdo. Ẹni tó fẹ́ ra lọ́wọ́ ẹ̀, ó tún lọ ń bèrè pé kọ́ lọ ṣe ìwádìí pé ṣé lóòótọ́. Due diligence ni àwọn míì pè ya ibi, eléyìí ṣe due diligence, lack of trust onílé. Òun ló fà tó yẹ pé ó le díẹ̀ kí àwọn àgbẹ̀ pàápàá ní apá gúúsù ta wà yìí àbí ní apá ìlà oòrùn ta wà yìí, ó le díẹ̀ kí wọ́n tó lè operate in a cooperative farming. Torí àwọn nígbẹ̀kẹ̀lé nínú ara wọn. Òun ṣe sáà oko kan, only 1 acre. Tẹ́yìn mẹ́wàá tẹ bá kó àjọpọ̀, ẹdí 10 acres ni. Tẹ́yìn mẹ́wàá tẹ bá lọ rent tractor, tó bá pa ọkọ̀ yín, ó máa wà cheaper fún yín ju pé kí wọ́n nìkan kó lọ dá pa lọ. Tẹ́rí pé ìròrí wa, ó ní ipa tó ń kó. Àkọ́kọ́ ni pé lack of trust. Ìròrí wa náà máa jẹ́ kí a máa lè seek for knowledge because a máa rò pé mo mọ̀ tán. Mo mọ̀ tán kan dẹ̀ sí o. Mo mọ̀ tán kan èsì kò sí. Nobody is an island of knowledge. Nobody. Ìròrí yẹn bàbá mi ṣe nǹkan báyìí ni bẹ́ẹ̀ lèmi náà dẹ̀ máa ṣe pé ìròrí wa ni. Ìròrí yìí ó ti affect wa lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ ń dákún, ó dẹ̀ ń fa ìdènà sí lọ sí wa ju iṣẹ́ àgbẹ̀ pàápàá ní region yìí. The way we think, the way we reason at times, most of the times, it influences everything we do because our reasoning dictates the action we take. An action we take defines the outcome. Lónìí, kí ìjọba sọ, ọ́nọ́kì o, fertilizer o, ó di ẹgbẹ̀rún mẹ́wàá o, ẹgbẹ̀rún ọdẹni ẹgbẹ̀rún mẹ́wàá o, ṣe rò pé output tí a máa rí lórí oko, ó máa ju èyí tá à ń rí ìlànà. Kò le jù lọ. Torí pé kí ni? Torí ìròrí wa ni. And we change the way we think, the way we see things, the way we perceive things. Until we change it, event of life will not change. Àti rí àwọn tó wà ní cooperative tó pé eléyìí dé, ó dẹ̀ gbogbo owó cooperative, ó dẹ̀ fi fẹ́yàwó. Ó tó fi gbin ṣiṣẹ́ oko. Torí ìyàwó kan sáré wọ̀ lójú, ọmọ ẹ̀ náà dé oríkọ̀ kankan, àgbéyàwó ọmọ mi gbọ́dọ̀ láàrin rin, wọ́n lòun ya owó cooperative, ó lọ fi fẹ́yàwó. Pé máa rí ẹ, mo máa rí padà, Kò dẹ̀ mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ kò ṣiṣẹ́ tí bí ó máa dúró, òjò dé tó yẹ kó pa oko ò pa oko, ìgbà tó lo ajílẹ̀ ò lo ajílẹ̀, ìgbà tó yẹ kó fi òfin. Kò tó mọ̀ gbogbo ìlàlà tó ṣe fún ọdún kan, ó máa já sópin. A já sí nǹkan míì tá a gbọ́dọ̀ sọ. A máa dé nísìnyí á ni pé iṣẹ́ àgbẹ̀ igba kan àwo kan, ṣùgbọ́n a mọ̀ pé ìgbésẹ̀ tá à ń gbé ní òrèkóòrè ó nípa gidigidi tó ń kó ní ìlọsíwájú iṣẹ́ tá a ṣe. Tọ́ ẹ jẹ́ ká lọ tajà. Torí yóò gangan ní ògòwò. Ta bá ti bí ọjà dé, a máa tẹ̀síwájú. Ọ̀rọ̀ àgbẹ̀ ni o, on the World Radio 89.3, ọ̀rọ̀ àgbẹ̀ pẹ̀lú Dikin Dan on West Radio 89.3. Ẹ má yìí kúrò mẹ́ o, ẹ má yìí kúrò mẹ́, your preferred awesome radio ni. À ń bọ̀, ẹ ká tọjà pa, à ń bọ̀ láìpẹ́.

0: ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ọrọ̀ àgbẹ̀ ọ̀nà west radio 89.3 FM your preferred awesome radio. Ẹ ká tún wo ọ̀nà míì lẹ́ẹ̀kan sí òun ni how you feel làwọn máa ń pè emotions. Ṣé rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àgbẹ̀ tó bá ń bẹ̀rù láti gbé ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àgbẹ̀ wọn máa ń pàdánù nǹkan. Ẹ̀rù ó máa ń múni kábàámọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó máa ń pé kíní yìí ó ṣe báyìí irọ́ kò jẹ́ mi lọ́wọ́ nígbà kan àwọ kan. We are always fearful in taking steps. We are fearful in trying things, fearful in seeking knowledge that could advance the course of our operations. Most of the times, farmers are fearful. Kò jẹ́ pé bí a jẹ́ ni tó ń bẹ̀rù o, ṣùgbọ́n tó bá di pé ọ̀rọ̀ iṣẹ́ tà ń ṣe, a máa ń bẹ̀rù. And whoever is fearful will definitely will not be able to take the right action at the right time. A máa ń bẹ̀rù. Ẹ̀rù wà ní nǹkan tó ń ṣe ìdíwọ́. I don't know, ṣé ìjọba ló máa sọ fún wa pé ká máa bẹ̀rù ni? Àbí ìjọba ló sọ fún wa pé báyìí ká ṣe máa rorí wa, ìrònú wa? Another thing, ẹlẹ́ẹ̀kẹta ni ìhùwàsí, our behavior, how we behave. Ìhùwàsí wa náà ó ní ipa tó ń kó lórí ìgbésẹ̀ tá à ń gbé. Ẹni tí ò bá lè ṣòtítọ́ kò lè ṣòtítọ́. Ok, à ń bẹ̀yàn kan sọ̀rọ̀ nígbà kan sẹ́yìn díẹ̀. Wọ́n ń fi hypo, wọ́n fi ń ṣe funfun, wọ́n fi ń jẹ́ kí funfun kó lè funfun dáadáa. Wọ́n dì lérò pé hypo tó fi funfun yìí ó ní ipa tó máa kó nínú ìlera àwọn tó ń jẹ. So èyí tó bámbám ni mo mọ̀, mi ò mọ̀ pé bámbám ni mo yó, mi ò mọ̀ pé bí pọmọ ẹnìkankan ò ní wà tí wọ́n tán lómìn wù. Báwo ló ṣe máa lọ di káṣú tó máa kó òkúta sínú ẹ̀ tí mo fẹ́ jèrè gọbọ yìí? Ṣé ni pé ìhùwàsí tí àwọn arókèrè tán fẹ́ ra nǹkan lọ́wọ́ wa, wọ́n á kọ́ ṣe ìwádìí lẹ́ẹ̀mẹfà. Wọ́n gbàgbọ́ ní wa kọ́ bọ̀ tán mọ̀ pé àgàbàgebè wa ó pọ̀lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ká lórí lẹ́ẹ̀dẹ̀ mí ni ó nípò kí àwọn fẹ́ ta nǹkan báyìí fún wọn tẹ̀ níṣẹ́ ìwádìí. Wọ́n mọ̀ pé àwọn léyìn wọ̀n ní parọ́, ṣùgbọ́n mọ̀ pé àwa dúdú tabá ní ẹ̀ka àárọ̀ wọ́n tún lọ wọ ẹ̀ṣẹ́ ṣáàárọ̀ la wà sàn àbọ̀sàn àmì tó dúpẹ́ òrùn yóò tí yọ dáadáa ni àmì tó jọ òjò rọ̀ lọ́sọ̀ pé báàárọ̀ ni. Torí ìṣe wa àbí ẹni tó ní kó lọ pa oko tó kọ̀ débẹ̀ tí kò mú kí kíní pláù ẹ̀ kó wọlẹ̀ dáadáa. Ó kàn sókè brrrr, ó ní mo ti parí iṣẹ́. Àbí ẹni tó ní kó lọ fín oko tó kàn gbùdùdùdùdùdùdùdùdù, ó yẹ àmì ti parí ẹ fún mi lówó tèmi o. Tí ó dẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ tó ń gbé yẹn ó nípa tó máa kó nínú iṣẹ́ tí ẹni yìí ń ṣe. Ìhùwàsí wa, ìṣe wa, ìròrí wa. Nǹkan mẹ́ta yìí tá a máa sọ̀rọ̀ ni ìkẹrin a máa fi sápò dọjọ́ mi. Jẹ́ ká wá jókòó ká jọ wá rò. Ẹ jẹ́ ká fi ohun tá a fi ń ṣètò àgbẹ̀ ká fi sílẹ̀. Ẹ jẹ́ á fi nǹkan tá a lérò pé máa jáde iṣẹ́ àgbẹ̀ ká fi sílẹ̀. Káwọn àgbẹ̀ ká wá jókòó ká wá bra wa léèrè ìbéèrè kan. Báwo ni mo ṣe ń ronú? Kí ni ìrònú mi? Báwo ni mo ṣe ń hùwà? Báwo ni mo ṣe ń ṣe? How do I think? How is my emotions? And how do I behave? Ẹ ká kọ́ mẹ́ẹ̀ta yìí ná, ká wá wo ipa tí mẹ́ẹ̀ta yìí tí ó ń kó ní ìlọsíwájú in the outcomes of the events of life at regards farming. Most of the times we can blame the government, we can blame everyone, we can blame the input providers, but most of the times we don't look inward and x-ray ourselves and ask ourselves questions. How do I think? How do I see things? How do I feel? How do I treat my emotions? And how do I behave? Ẹtọ́ni pé kó lọ ra kòkó tàbí kó lọ ta kòkó tàbí kó ṣe kòkó. Ó mọ̀ pé lọ ṣùgbàgbé nídìí kòkó torí asá kòkó àti oníkòkó. Wọ́n kìjọ máa ń sùn ni. Wọ́n lọ ṣùgbàgbé kòkó ó bàjẹ́. Ó wá mú kòkó yẹn. Ó wá kó sáàrín. Ètò dá wà lókè. Ètò dá díẹ̀ wà ń sálẹ̀. Sọ rò pé lóòótọ́ ni kòkó yìí dá. Ìgbà tó máa ti wọ̀ sálẹ̀ báyìí ẹbu lọ bá ń bẹ̀. Àbí wọ́n tó fẹ́ ta tòmátò tó pé wàá mú báskẹ̀tì asẹ́yẹn wàá ti fi dididi sókè wàá kó tòmátò ńlá bíi mẹ́rin wàá kó kékèké sí àárín ẹ̀. Àṣẹ igbó tóbi ó tóbi ó tóbi tó máa dàbá ìpùrù wàá kọ́ pé kòkó ètò tí ń bàjẹ́ akékèké ló wà ń bẹ̀. Èṣe tí kò sí òtítọ́ nínú wàá wà. Ah, mo pe ko tan da wole the living things they respond to our behavior. As you lay your bed, but most of the times we don't lay our beds well, but we are expecting that the government, the people, the foreigners, the aid givers, they should help us to lie well on the bed we refuse to lay right. What's our thinking? The challenges we have as regards agricultural sector today is not 100% the fault of the government. But most of it lies in the way we think, in the way we feel, and the way we behave. Those three elements contribute so much to the outcome of events when it comes to farming practices. And that's why most of the times we do the same thing the same way. And we are praying for God of rain to give us a different result. I believe it's the time for us to look inward and extract ourselves as farmers and ask ourselves the right question. How is my thinking? Does it mean, because the outcome of life is a reflection of your thinking. If you think right, even the farming practices will be right in your hands. Ó gbẹ̀nu tán díẹ̀. Ṣé rí pé ìgbésẹ̀ tá à ń gbé, ó ṣe kókó, ipa tó ń kó, ó ju ipa àwọn èròjà lábẹ́ ṣe fi ṣiṣẹ́ àgbẹ̀ lọ. Ipa tó ń kó ojú àwọn èròjà tàbí iṣẹ́ àgbẹ̀ lọ. Àbẹ̀yìn tó jẹ́ pé ògùn ló fi ń mú kí ọ̀gẹ̀dẹ̀ kó pọ́n ta fẹ́ sọ ni. Àbẹ̀yìn tó fi nǹkan míì mọ́ nǹkan tó ń gbìn tó dẹ̀ gbàgbé pé àwọn èèyàn ló máa jẹ́. Tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìwà tá à ń wù ó ní ipa ribiribi. A ti dènà ńlá sí ìlọsíwájú iṣẹ́ àgbẹ̀. Ìjọba ní àlébù ti tiwọn o. Ṣùgbọ́n àwa àgbẹ̀ jẹ́ ká jókòó. Jẹ́ ká ronú. Ìpèníjà ló ní jẹ́ fún wa. Ẹ má bínú. Ìpèníjà ńlá ló jẹ́ fún wa lónìí. Jẹ́ ká bra wa léèrè. Báwo ni mo ṣe ń ronú sí òwò àgbẹ̀? Sí iṣẹ́ àgbẹ̀ tí mò ń ṣe. Ṣé ìrònú mi ó lè gbé mi débi tí mò ń lọ? Báwo ni mo ṣe ń hùwà? Òtítọ́ ló ń gbólédè lékè, òtítọ́ ló ń gbéṣẹ́ lékè, òtítọ́ ló ń mú iṣẹ́ àgbẹ̀ dàgbà sókè. Tó o bá ti sótítọ́ tí ò sódodo, àkùdé á wà o. Báwo ni ìṣesí mi? Ẹ̀rù a máa bà mí gbà gbogbo pé bí ẹnipẹ́ni fẹ́ ṣe mí ṣùtà, ó fẹ́ ṣe mí níbi. tí wọ́n bá máa ṣe kan bí ẹrù ṣe ń báyìí pé wọ́n fẹ́ ṣe ẹni bì kí wọ́n mú pé eléyìí má dẹ̀dá ó ń jẹ́ kí mi fẹ́ wọ́n fẹ́ ṣe ẹni bì ni. At times you send a bring the good things that will add value to you, even your family, your patients, you think that they want to do you evil. That's why farmers are late adopters. They don't want to adopt anything. They don't want to try anything. They are so fearful. The way it has been in the past, so shall it be. That has been our thinking. And as such, we have boxed ourselves to a corner. And we are now crying in that corner. Government, ijoba. Ijoba, America, ewagbawa, efwani ronwo. Are the day. Ka di de san ka ni pe o to ge a fe mu ilo siwaju ba ise agbe tori ani pe cooperative farming o le die ni beta wa yi tori pe agbagbo ninu ibun ara wa agbagbo abi ewo ni ki won da opo fe fi owo fe fi opo wo pa oko tori omo fe se igbeyawo o de be kaye gbo korun mo owo cooperative lo fi se igbeyawo to lero pe o to wa ta agbado tabi wa ta ege tabi wa ta kuku e wa da pada o da mo pe igba ta ba se ko nigba to to igba to ye o wa di igba to ta kuku wa ja wale o wa sunkun ko fe ta kuku tori pe to ba ta kuku ma so wonu owo to ro pe o ma lori kuku lati fi dawo pa owo to fi se ko di pada ko le da pada koko o se ta owo o se da pada a be sin sakiri se ri pe opolopo nkan to nse lori oro ase agbe o ju oro pe input lo. Most of the times you look at the inputs and we have so much high expectation about the output, but we ignore the linkages between the inputs and outputs, which are the mechanisms that defines the action we take. Every action matters. Every action matters. If you want to be productive, you want to be profitable and build a sustainable agribusiness enterprise, look into how you take actions. You make decisions. Look into it critically. The way you think, the way you feel, and the way you behave. If you can master this, and you're able to overcome it, and ensure it aligns well with objectives, your outcome will be the result of your thinking. Ah, ni ri juba ilo lori to oro agbe loni. Oni yon shi olobe shi. Chief Henry. Eshi. Ese olopolopo titi ojo mejo ta tun ma pade temi ati yin na ni oni fenikeni shawari lagbara olohun ibi kan ni baso de wa o amari taje se o amarona gbigba sugbon je ka ma ranti pe igbese ti mo ba gbe loni ti mo ba gbe lola lo lo ma so bi ojo ola se ma ri o e je ka mo pe gbogbo igbese ta ngbe pata pata lo se koko oruko temi o yi pada Daniel Ogunsola ni mo nje dikin da yin kankan lori gangan lori afefe na ni titojo mejo ta tun ma pade lori eto oro agbe on West Radio 89.3 FM. Every action matters. Odigba kan
1: FM, your preferred wholesome radio.

kúrọ̀lẹ́ àsìkò dédé àsìkò yìí a kú iṣẹ́ látàárọ̀ ìròyìn lérèfé lamọ afòyín láti ìkànnì kànga gbọmọgbẹ 89.3 FM olíọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn adédàmọ́lá olóòde lóníròyìn yẹn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti jẹ́ kó di mímọ̀ wípé ààyè mẹ́tàlá nínú ààyè 50 tó jẹ́ ti ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì òní àpẹ́ wà ní ṣíṣílẹ̀ fáwọn tó bá nífẹ̀ẹ́ láti gba àwọn ètò yìí eléyìí tí wọn yóò sì dá padà sí àwọn ètò tó tọ́ àtẹlé ìlànà tó yẹ gẹ́gẹ́ bí àlàkalẹ̀. Alága àti olùdarí fún àjọ tó ní sí ọ̀rọ̀ tọ́nà kan Orísẹ́mẹ́wà Eison òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde kan lónìí níbi ìpàgọ́ kan tí wọ́n ṣe nílùú Àbújá. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí ti gba àbá kan èyí tí a pe ṣe àgbékalẹ̀ tó ní ṣe pẹ̀lú òfin ìdásílẹ̀ àjọ NICOM èyí tí ó sì fi ààyè lẹ̀ fún àjọ tó ní sí ọ̀rọ̀ náà láti ṣètò orúkọ ọ̀tun tí wọn yóò mọ̀ pé ní IRC. Abala òfin náà ilé tí a ṣe àkọ́jáde rẹ̀ gẹ́gẹ́ bí àbá tó ní ṣe pẹ̀lú IRC tọdún 2026 òní a pe ń gbà nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn tí a pe wọn tẹ ọgbà àbá náà àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwádìí látọwọ́ ìgbìmọ̀ tó ní sí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ ètò ìṣúná àti àwọn nǹkan míì tó jọ mọ́rọ̀ wo. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ àwọn àjọ tọ́rọ̀ kan láti gbé ìgbésẹ̀ tó pọn yan lórí fún ètò ìdáàbòbò lórí ọ̀rọ̀ oúnjẹ tẹnujẹ eléyìí tí a fi ó ti ẹbí ẹni máa ń fa àwọn àkóbá kọ̀ọ̀kan tó ń dàrùn sílẹ̀ lórílẹ̀-èdè yìí. Ìfẹ́nukò yìí òní a fi ó wáyé lẹ́yìn gbígba àwọn àbá eléyìí tí a fi wọn yan kó síta eléyìí tó sì wà síwájú ilé náà níbi ìjókòó eléyìí tí a fi wọn ṣe lónìí láti ẹni tí í ṣe aṣòfin láti ìpínlẹ̀ Edo ọ̀gbẹ́ni Billy Osawaru. Àjọ INEC ti ṣíṣọ lójú ètò ìgbanisíṣẹ́ fún ọdún 2026 nígbà tí wọ́n sì ń fi ìfẹ́ pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń wẹ̀yàn kànkàn láti kọ̀wé wá iṣẹ́ náà eléyìí tí a pe wọn ni ó ṣe sílẹ̀ bẹ̀rẹ̀ láti ojú òpó ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkẹwàá àti ìkejìlá. Ọjọ́ ojú òpó náà ni a pe ó ṣe sílẹ̀ lánàá ogúnjọ́ oṣù keje tí ó sì tẹnubodò lọ́jọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹta dín ní ọdún oṣù keje ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ìlànà eléyìí tí a pọn ní ọ̀fíìsì sí ojú òpó ayélujára náà. Nílẹ̀ òkèrè òjò alágbára àti ìlágò ìkìlọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀kún omi wọ́n ní a pé ó ti ṣe àkóbá fún ìgbésẹ̀ àti wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tí a pọn ní wọ́n sọnù lápá àríwá ilẹ̀ Afghanistan lẹ́yìn tí ẹ̀kún omi alágbára kan kọlu agbègbè kan tó sì gba ẹ̀mí èèyàn bíi 43 níye. Ìṣẹ̀lẹ̀ làásìgbò náà òní a pe wọn ni àjọ tọrọ kan àti gómìnà ní apá àbí tọrọ kan ló ṣe àlàyé wípé àwọn èèyàn tó ń lọ bí 100 ó ní wọn kò tí lè sọ bí wọn ti ṣe gbà látàrí ẹ̀kún omi tó wáyé lánàá òde yìí. Ìròyìn lérè ìfẹ́ ọ̀hún kò ní ju báyìí lọ fún ti òní ẹ darapọ̀ mọ́ aláago 8 àárọ̀ lórí àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára gbogbo bákan náà lẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000. Adédàmọ́lá olóòde ló múròyìn náà wá sí ti gbọ̀n yín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ẹ máa yàṣẹ́ o.

Ẹ̀kalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ̀wà la mú fún yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kanlẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédé lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣe ìdápadà agbègbè epo bíi 13 sí agbọ̀nbí tí wọ́n ti ń ṣètò ìpín ìwé àṣẹ rẹ̀. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gba àbá láti ṣe àtúndá orúkọ NICOM sí àjọ tó ń rí sọ̀rọ̀ ìṣàkóso ìdójútòfò. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ti fi ìwé ránṣẹ́ sí ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè àti ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì sórí ètò ààbò nílẹ̀ yìí lórí ohun tó ní ṣe pẹ̀lú àjọ kan tí ń ṣe ìwádìí rẹ̀. Àjọ INEC bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ọdún 2026 tí wọ́n sì ṣiṣọ́ lójú òpó ayélujára àjọ náà. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣiṣọ́ lójú òpó mẹ́ta eléyìí tí wọ́n sì ṣiṣọ́ lójú àwọn nǹkan bíi 13 nínú 50 agbègbè epo àti gáàsì eléyìí tí wọ́n síta nínú ètò àyípo ìfúnni tọdún 2025 eléyìí tí wọ́n pe yóò padà sí ibi à ń kó nǹkan wọn pamọ́ sí lẹ́yìn tí wọ́n kò rí àwọn olùdókòwò tó fi ìfẹ́ hàn sí àwọn ìgbésẹ̀ náà. Ọ̀gá àgbà àjọ NUPRC Oríṣèmíyíwá Ẹ̀yẹsàn òun ló sọ èyí lónìí níbi àpéjọ tọdún 2025 nílùú Àbújá tó sì jẹ́ kó di mímọ̀ pé lára àwọn 50 àyè tí wọ́n fi síta ọ̀pọ̀ bíi 37 péré ni àwọn olùdókòwò fi ìfẹ́ hàn sí tí wọ́n sì fi èròǹgbà wọn hàn. Èyí sàn tún ṣàlàyé pé ilé iṣẹ́ tó tó bíi 43 òun ló láǹfààní àti kópa nínú ètò ìdíje náà. Ó ṣàlàyé pé nínú àwọn agbègbè náà láti rí bíi 16 ní apá agbègbè Niger Delta, 18 bẹ láwọn agbègbè òkè omi kọ̀ọ̀kan, tọ́pẹ́ ọ̀kan bẹ lágbègbè òkun, 3 sì ń bẹ ní agbègbè Benin, tí 4 ń bẹ ní ìpínlẹ̀ Anambra àti àwọn agbègbè mìíràn. Ẹ rántí pé ètò ìfúnni láṣẹ ọdún 2025 yìí òun ni wọ́n kéde lọ́jọ́ 11 oṣù 11 ọdún 2025 ní ìbámu pẹ̀lú àṣẹ ipò ọdún 2021 níbi tí wọ́n ti fi 50 agbègbè epo àti gáàsì síta káàkiri àwọn agbègbè nílẹ̀ wa Nàìjíríà. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ti gba àbá òfin tuntun tí yóò fagilé òfin tó dájọ ètò ìdójútòfò NICOM sílẹ̀ tí wọ́n ó sì fi òfin tuntun rọ́pò rẹ̀ nípasẹ̀ yìí. Orúkọ ilé-iṣẹ́ náà ni yóò yí padà sí àjọ ìṣàkóso ìdójútòfò IRC. Àbá òfin náà tí wọ́n pè ní òfin àjọ ìṣàkóso ìdójútòfò ọdún 2026 òun ni wọ́n gbà wọlé lẹ́yìn tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà náà gba àbọ̀ ìgbìmọ̀ rẹ̀ lórí ìfowópamọ́, ìdójútòfò àti àwọn ilé-iṣẹ́ ètò ìṣúná mìíràn. Alága ìgbìmọ̀ náà Sínátọ̀ Adétòkùnbọ̀ Abiru òun ló ṣàlàyé pé àbá òfin tuntun náà ṣe pàtàkì nítorí pé òfin ti tẹ́lẹ̀ jẹ́ ti ọdún 1997 eléyìí tí ọjọ́ sì ti lọ lórí rẹ̀ tí kò sì tún bá ìdàgbàsókè ilé-iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìlànà àgbáyé mu mọ́. Gẹ́gẹ́ bí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ṣe sọ, ìpinnu láti yí orúkọ ilé-iṣẹ́ náà padà òun ló jẹ́ láti mú ìdàrúdàpọ̀ tó wà pẹ̀lú orúkọ àtijọ́ lọ kúrò kí orúkọ tuntun náà sì túbọ̀ fihàn pé ojúṣe pàtàkì ilé-iṣẹ́ náà òun ni ìṣàkóso àti ìtọ́sọ́nà ilé-iṣẹ́ ìdójútòfò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ti pe ìgbìmọ̀ àkànṣe rẹ̀ tó ń ṣàwárí bí wọ́n ṣe ń ṣe àmúlò ètò ààbò ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n pe wọ́n ṣe àmúlò rẹ̀ nípa ṣíṣe àfikún àjọ TET Fund, NEL Fund, àjọ tó tún rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé-iṣẹ́ fún ọ̀rọ̀ ọmọnìyàn àti ìmúkúrò iṣẹ́ lórílẹ̀-èdè yìí tó fi máa jọ fún ètò ìdókòwò àwùjọ NSIPA fún láti kún àwọn ilé-iṣẹ́ tí wọn yóò ṣe ìwádìí lórí rẹ̀. Ilé-ìgbìmọ̀ aṣòfin náà tún fọwọ́ sí ìbéèrè ìgbìmọ̀ náà láti fi ọ̀sẹ̀ mẹ́ta míì kún àkókò ìwádìí tí wọ́n fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí àṣẹ tuntun náà ṣe sọ, ìgbìmọ̀ náà yóò ṣàyẹ̀wò bí owó ṣe ń wọlé àti bí wọ́n ṣe ń ná àwọn ìṣòro tó ń dojúkọ ètò ọ̀hún pẹ̀lú àwọn ìlànà ìjẹ́rìí àti ìdáhùn lórí lílo owó nínú ètò náà àti àwọn ilé-iṣẹ́ eléyìí tó bá tún kún.
ebi ma fi di ele ebi ma soju sofin le yi ton se iwade lori idasile ile ise kan ti on pe ni PFIPC oni pe won ti ranse pe minister foro ile okere Bianca Odumego Chiku ati en ti se olubadamoran pataki lori oro eto abo nile yi Malam Nuhuri Bado lati foju han ni waju igbimo na lori awon kan to ni se pelu ise ti ajo ti an fesu kan ti awuyewuye sin deba ele ti won se igbimo na ti alaga re asoju sofin Yusuf Gaji to fi iwe ifipeni ranse lasiko ijoko iwade won nile igbimo asofin Gaji lo ranse ibere lori bi ajo ti an pe won fi esu kan na ni won se lanfani ati ni ibasoropo pelu awon ile ise tun risoro ile okere leyin latare gbogbo awon ikaminu lori irese wale ati bi ofin sese atileyin fun ile ise ohun ile tan se akawe idagbasoke ohun gege bi ohun to je idojuti fun orilede wa Nigeria papa julo awon ti an je asoju fun ile ye bakan na lo bu enu ati lo eka tun risoro ile okere fun kikuna lati gbe igbese lati sise oloju awon igbese ati isowo sise ajo ye ele ti asiri re pada tu sita ajo ICPC nile yi lo ti sa iroyin kan ele ti on jara iran pe en ti se olori osise fun are Bola Ahmed Tinubu Femi Gbajabi Amila ni ati fowo ofin gbe ni isopo pelu iwade kan to nlo lowo siri ajo PFIPC ti awuyewuye deba lati bi ojo bi melo kan le yi inu ate jade oniroyin to wa loni alukoro fun ajo toro kan de mola bakare soro sita wipe Gbajabi Amila oni ape o di finu fido yoju latare bi an se fi wepe se awon eko ton se wade lati le faye gba ati dawon awon ibere kokan ele to ni se pelu esun na ajo ton gbogun ti wa baje na je ko di mimo pe iwade orin kini win lori oro ajo PFIPC ye on lo sin lo lowo to si se afikun re wo pe gbogbo to ba ni se pelu re oni awon yo je ko di mimo bi iwade bo ti se nlo ifade to iwade ati iforowanilenuwo oni ape won ni o waye leyin ti are Bola Ahmed Tinubu pase re lojo keji osu keji odun ta waye nigba ti o pase fun ajo ICPC lati se iwade orin kini win lori oro na bi awon ti an ta ome ele ti nbenu ke ni ipinle Oyo Atwap oni apin ti rawo rase si ile bi ma sofin ipinle Oyo lori yeyo omi inu ora kuro ninu awon kan to ni se pelu abakan to ni se pelu bi won o se wogi le awon kan ti apin won le ma lo le kan soso ele ti nbe ni waju ile bi ma sofin ohun nigba ti n soro pelu awon oniroyin loni ni olule ise egbe na en ti se alaga egbe ohun ni ipinle Oyo Ogbeni Oladejo Adegboyega oni ape o fi idunu re han papa julo ti egbe lori aba na nigba ton lagu ikilo pe wiwo gile tita omi inu ora oni ape o le se akoba nlanla fun eto raje ati awujo lapapo gege bi Adegboyega ti se so pe wiwo gile gbigbe awon kan to ni se pelu anta omi inu ora oni ape o sese ko dun koko mo opo awon eyan ti ape won ni an sise to se je pe ise ti an yan layo oni emi ma po omi inu ora papo ati tita eleyi ti ape won ni o le sakoba na fawon onile ise tun ta omi ni ipinle ye aba to ni se pelu oro ye todun 2026 olun pe fun wiwo gile ipese kiko wole tabi pipin to n tita awon nkan to ni se pelu eleyi tawon eyan le ma lo lekan soso lai gbodo tun lo mo kakakiri ipinle Oyo ni eleyi ta ti ri awon ike ijeun lawon ile itaja abi awon nkan nu ora eleyi ti han pe o le ma se akoba nlala fun awujo ati ohun to ni se pelu ilera awon eyan.

Àjọ tí ń ṣètò ìdìbò olómìnira ilẹ̀ wa INEC ni a ti ṣiṣọ́ lójú òpó ìgbanisíṣẹ́ ọdún 2026 rẹ̀ nígbà tí wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá wẹ̀ yàn kọ̀ǹkọ̀ǹ láti kọ̀wé mò ń wáṣẹ́ sí nípa bí wọ́n ṣe ṣí ojú òpó lẹ̀ sí àwọn ìpele oríṣiríṣi bí a ti rí ìpele keje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá àti ìkejìlá. Ojú òpó ọ̀hún ni a pe wọ́n ṣí sílẹ̀ lánàá ogúnjọ́ oṣù keje tí ó sì tẹnubodò ní ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ìlànà ilé ìtàn ṣe àgbékalẹ̀ rẹ̀ lójú òpó ayélujára àjọ náà lónìí òde yìí. Àjọ INEC ni a ṣàlàyé pé ètò ìgbanisíṣẹ́ náà òun ló wà láti ṣo ètò ààyè àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣàkóso ètò ilédìbò ilẹ̀ yìí nípasẹ̀ àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú ètò ìforúkọsílẹ̀ ìṣàkóso àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ náà eléyìí tí ó lè mú kí wọ́n lè láǹfààní àti ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn tí ń kọ̀wé mú wáṣẹ́ yìí ni pé wọ́n ni wọ́n gbọ́dọ̀ ṣe ètò yìí lójú òpó ayélujára nípasẹ̀ ààyè tí àjọ náà ti ṣe àgbékalẹ̀ rẹ̀ ilé ìtumọ̀ pé wọ́n ni wọ́n ó ṣí ojú òpó tó jẹ́ ti kálukú tí wọ́n yóò sì ṣe gbogbo tó tọ́ àti ilé ìtúyẹ̀ nípa fífi àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó nípa àwọn olùwáṣẹ́ náà sí ojú òpó náà. Àjọ náà jẹ́ kó di mímọ̀ nínú àtẹnumọ́ rẹ̀ wípé ètò ìkọ̀wé wáṣẹ́ yìí òun ló jẹ́ ọ̀fẹ́ tán sì lágbo ìkìlọ̀ sí ti àwọn aráàlú nípa mímọ̀ fi àwọn nǹkan tó jẹ́ ayédèrú sí ojú òpó náà látàrí pé ẹni tí wọ́n bá ká mu òun ni wọ́n pe wọ́n rí pé wọ́n fi ìyàtọ̀ tó jẹ lábẹ́ òfin. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti wọn fún pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé 13 nínú 50 agbègbè epo àti afẹ́fẹ́ gáàsì eléyìí tí wọ́n fi ààyè rẹ̀ síta fún àṣẹ fáwọn èèyàn láti rí òun ni pé wọ́n ó dá padà sí agbọn rẹ̀ lásìkò yìí bí kò ti ṣe ẹni tí ó láǹfààní láti rí gbà. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gba àbá kan eléyìí tó mú àtúnṣe dé bá òfin tó ṣe ìdásílẹ̀ àjọ tó ń sọ̀rọ̀ ìdójútòfò nílẹ̀ yìí nígbà tí ó sì fi ààyè gba àjọ náà láti yí orúkọ rẹ̀ padà sí àjọ ìṣàkóso fọ́rọ̀ ìdójútòfò nílẹ̀ Nàìjíríà. Ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú à ń ṣèwádìí nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lọ́rọ̀ ìdásílẹ̀ àjọ PFIPC òun ni apẹ́yàn ti ránṣẹ́ pé mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegu Ojukwu àti ẹni tí ó ṣùgbọ́n dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí ààrẹ Malam Nuhu Ribadu láti fojú hàn níwájú ìgbìmọ̀ náà lórí ìtúnṣe pẹ̀lú iṣẹ́ tí ilé àjọ tọ́rọ̀ náà kàn lé tí wọ́n ṣe. Bákan náà làwọn afin pé àjọ INEC ti ṣiṣọ́ lójú òpó ìgbanisíṣẹ́ ọdún 2026 nígbà tí wọ́n ń pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń wẹ̀ yàn kàn-kàn láti kọ̀wé mò ń wáṣẹ́ sí àwọn ìpele eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ bí ìpele keje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá àti ìkejìlá. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.walesradio893.com. Bákan náà lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ tàbí pè sí yàrá ìkóròyìnjọ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómòròyìn náà wá sí ti ìgbọ̀nyín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, òun ayọ̀ láòsùn.

lórí ètò tá a pè ní tètè jáwọ́ n ò lọ́rọ̀ tó pọ̀ lónìí. Torí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀. Ìwà kò tọ́, ìwà kò bámu. Tó fi jẹ́ pé àwọn ọmọ sàdúgbò lánàá sàdúgbò ló fò, wọ́n ti gbé ọwọ́ wọn lọ síbòmíì, ọ̀tọ̀ níbi tá à ń wò, ọ̀tọ̀ ní tátìsì tán lò. Àdìgbò bẹ̀rù, ọ̀tọ̀ làwọn tátìsì tí wọ́n lò, ọ̀tọ̀ ní rìn tí wọ́n rìn. Débi pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà, inú nufu, àyàfu, inúfu, àyàfu, lọ̀pọ̀lọpọ̀ ń wà. Àdìgbò nípínlẹ̀ Èkó lónìí, àwọn tí wọ́n ti jẹ. Nínú owó ọmọkùnrin kan tí mo ní àwọn ọmọ agbébọn rìn, wọ́n pa. Àwọn ni wọ́n lè máa tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n mo tí mẹ́nuba. Ọ̀rọ̀ sí ti ìtalẹ̀ yìí ni mo pè ní àdéhùn. Kí ni wọ́n tó lè pa àdéhùn gan? Promise kọ́ ni. Àdéhùn ni ọ̀rọ̀ sí ti mi ìtalẹ̀ yìí. Ẹ bá ń pè wọ́n. Kí ni tó ń fa wọ̀wọ̀? Kí ni tó ń fa gbọ́n mi sí omi òtó? Tí ò jẹ́ kí orílẹ̀-èdè wa. Àdìgbò bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà. Jákẹ̀sù kan pàkẹ́rí ká dírè ètò bí ẹni dìrò ogun Mr. Sanitizer. Kí fọ̀kànbalẹ̀ ó wà? Àdìgbò. Kí ni tó ń fà? Kí lóde tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀? Bọ́n bá sùn. Wọ́n á fi ojú kan tà. Ó sọ pé òrì ni. Àsìkò àdéhùn yẹn gan láwa yìí. Àsìkò àdéhùn ni. Àdéhùn tẹ́ ṣe fún àwọn ọmọ gáràjì. Àdéhùn tẹ́ ṣe fún àwọn ìyálọ́jà. Àdéhùn tẹ́ ṣe fún àwọn tẹ́ fún ráìsì agolo méjì. Àwọn yẹn gangan. Wọ́n wá ní ọ̀nà tí wọ́n fi tí wọ́n gbà ṣèkọlù sí wa. Lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá understand nǹkan tí mo fẹ́ sọ. Ẹ jí àwọn ọmọ yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí. Ìyẹn àwọn ọmọ yín. Torí ọmọ kékeré ò gbọdọ̀ máa gbé oró sọ́kàn. Àti wípé ọ̀nà wo làwọn ọmọ yẹn lè gbà kúrò nínú ìlà yìí lo tí wọ́n kó wá sí. Ọ̀nà wo ni? Ìrìn wo lálẹ́ rìn jáde nínú wàhálà tí wọ́n kó wá sí? Àdìgbò bẹ̀rù. Abi gbogbo ara kìkì ìjà. Jákẹ̀sù kan pàkẹ́rí ká dírè ètò bí ẹni dìrò ogun Mr. Sanitizer. Bẹ́ẹ̀ yẹn bá wà. Ìṣọkùnrin, ìṣobìnrin ló fẹ́ ṣàdéhùn ronú o tó ṣe. Ṣé rántí? Wọ́n á nó múlẹ̀. Fáwọn bàbá wa, wọ́n á sọ pé àwọn ọmọ yẹn múlẹ̀ ni, wọ́n múlẹ̀ fẹ́. Àdéhùn ni. Bó ṣe jápẹ́ yìí olóyìnbó, ẹ máa ń sọ̀rọ̀ kan wípé promise is a debt. Promise yẹn ni wọ́n fi ń da orílẹ̀-èdè wa rú báyìí. Bóyá kò yé yín. Àsìkò promise ni wọ́n promise lọ́wọ́. Lẹ́yìn tí wọ́n bá ti wọlé tán báyìí. Ó máa ń dà gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ti lọ ṣàpò ète wọn. Àdìgbò. Àìmọye olóṣèlú ló jẹ́ pé ó yẹ kó máa ṣiṣẹ́ ní tóògéètì. Kó lọ máa ta sọ́bẹ̀ tó rẹ́nu ẹ̀ dùn. Bó bá dé skúù. Bó bá dé chọ́ọ̀chì. Bó dé bọ́ọ̀sì. Tó dọ́dọ̀ àwọn aláṣàlátù. Tó dọ́dọ̀ àwọn yúùtù ní chọ́ọ̀chì. Wọ́n á dẹnu lọ́rọ́. Wọ́n á sọ̀rọ̀ lọ́rẹ́rẹ́.

0: volunteer àwọn òbí ẹran lọ sí ìpínlẹ̀ kánò ogin admission 100 level tí ń sáré wá everybody kiri ẹgbọn abeg na wọn du bukaniana ẹgbọn abeg na wọn du ẹyẹna ẹgbọn abeg na wọn du ayé ó mọ kan tó máa gbẹyìn ẹ because ní school tó wà yẹn ó sì máa lo 3 years lẹyìn first year tó lò yẹn tó bá ṣe 100 level ó mọ bí a 400 level ló máa bẹrẹ sí ló máa enter ẹ jọ ń tori ọlọrun bí yu ayé bí yu ẹyẹ bí yu alọra bí yu alọgbàdà tó bá ti ṣẹgbẹ ní 2026 jọ máa ṣẹgbẹ na mi tẹ yìí. Ìfọwọ́sọ̀yà fún ẹ má ṣẹgbẹ́ kò sírì inú òkùnkùn ẹgbẹ́ òkùnkùn tó wò yìí kò sírì ń bẹ́ ọ má ṣẹgbẹ́ sínú tó kọ́tìsìn jẹ́ tó máa pè é ní jù tó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tó hùn jù tó lè jáde lẹ́ni táìm tó hùn jù tó lè jẹun nígbà tó hùn jù tí ó máa wo wíńdò kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírì gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní àwọn mẹ́fọ́ yìí Abayakara airport jọ yẹn láyé ẹ ti rẹ̀ sí ní kàn gbogbo yìí tó kú ní láìpẹ́ ó wà lọ́wọ́ ọlọ́run tó jọ ń torí ọlọ́run tó bá ti ṣẹgbẹ́ máa ṣẹgbẹ́ sí ní ọtí kọ́tù jẹ.
1: Àdìgún bẹ̀rù wa bí gbogbo ara kìkì ìjà jákèsókè pàkẹ́rí ká dire ètò bí ẹni dire ogun Mr. Sanitizer. A ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè bá gbọ́ aṣọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè bá gbà nínú gbígbọ́gbà ni ó padà ṣẹyìn láǹfààní. Adigun ẹni a bá wí fún kó gbọ́ ní ìrọ̀rùn ẹ torí bí ò bá gbọ́ yóò padà gẹ́ka àbámọ̀ jẹ. Ó ní kí ló fẹ́ fàyè ẹ sí gbọ́ mi o kí ni tó fẹ́ fi ayé ara rẹ kí ló fẹ́ fi ṣe. Adigun sebi ẹnìkan ló gbélé ìkalẹ̀ tí fi kọ́ ọ̀yàn lọ́nà láti rìn ọ̀nà láti jẹ́ èèyàn ìyẹn iléeṣẹ́ rédíò tá a wà yìí west radio 89.3 FM ẹnìkẹ́ni àbí kó tó di wípé ẹni tó gbélé iṣẹ́ ìkalẹ̀ wọ́n gbé kalẹ̀ wọ́n wò wípé ọ̀nà tá a lè rìn ìwọ náà lè plan lé ayé ẹ o lè plan láìfọ ẹ má jẹ́ kẹ́ni kó dictate ọ̀nà láìfọ ẹ fún ẹ. Mo kẹ́yìn kò gbọ́kòso ètò yìí ẹ̀yin tó jẹ́ pé gbétò yìí bá ti bẹ̀rẹ̀ mo kí ẹ̀yin balẹ̀ ọkọ lu aláyélúwà mo kí ẹ̀yin officers ẹ̀yin ọlọ́pàá tẹ́ mú sí ẹ̀yin gírígírí àwọn kan ti wà ń patrol ẹ̀yin kò gbọ́kùsù látorí ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin òbí tẹ́ fẹ́ ká yọ ọmọ yín ó dá ẹ̀yin balẹ̀ tẹ́ gbàrá nù yàtọ̀ sáwọn balẹ̀ ní ìtàn ti àwọn ti po nǹkan jẹ àwọn ti po nǹkan mu kò yí ẹ ayé ọmọ mi ò bá ra gbásùkú nínú ibi tí wọ́n jẹ balẹ̀ sí kò kàn wọ́n. Adigun ẹ dákun mo kí yẹn kú sẹ́ gidigidi tẹ́ǹsì gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò gbogbo ẹ̀yin ọlọ́dẹ ọlọ́pàá ẹ̀yin PGN ẹ̀yin so safe corp ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀yin mẹ́jọ ó bàjẹ́ ẹ̀yin OPC mo kí yẹn kú sẹ́ gidigidi tẹ́ǹsì àdìgún bẹ̀rù agbógbá ara kìkì ìjà ẹ̀yin àjọ ǹdẹ́là NDLA ǹdẹ́là ẹkùsẹ́ ẹkù kó lè dán gbogbo gbà mo kí yín. Ẹ̀yin custom ọ̀nà wo láfi kí yín ìbéèrè ni o mo kẹ́yìn náà ẹyin ro safety to se daada mo ki ati go beru agbogbo ara kiki ija ki loruko awon ti mu moto ni Ibadan yato sawon ro safety ki lo ko won se kai na ni tori te ko ni kai mo ki yen ku se gidigidi mo wa ki ya to ni le ise yi oludale le ise yi iya wa evangelist Mrs. Lilian Bademasi mo ki ima e ku se takuta ku te nse mo wa ki giwa le ise yi to mo se ni se iyan gawa ayo Emmanuel ojo mo kiyin sa ekuse eku ko le da eto tete gawo wa se da se o ki se ni kan yo se o idire eyin eso alabo nita se mo pa jo se ni eyin bale se mo pa jo se ni eyin eso alabo latori olopa titi dori ibi to de dori awon ndla ti won mu awon omo sadugo larun sadugo lufo ti ntago e mo pa jo se ni ayafi to ba je pe yin e fa so bo kamara e bo mara ibe ya se ba wa na je nbe se ba nje nbe adi go beru agbogbo ara kiki ija ma ja yin si awon bus stop to bus stop kan lale to je wipe won tin ta itakuta awon omo sadugo larun sadugo lofo won tori sirisi drug adi go beru edaku ere kilo wa nbi kaye omo baje ko sire nbe adi go ko si ere nbe ere wo lo wa be baye omo bada lo da kaye omo baje o da gogo obi to ngo mi lale yi atokunrin atobirin aye omo wo ni baje o lakiti yen ta nse o lori ete eto tete jawo eyin kan ri bo ba tete jawo omo yi o ni ba ibakuba lowo re o ti ye o ko ni baba kuba ko ni riri kuri kaka ko riri kuri adi go beru edaku opolopo omo kayo le da ni won ro pa won o ba lodo obi won oto ni ti won ba o adi go beru agbogbo ara kiki ija jakasu kan pa kari ka direto wambi lo bere lowo egbon re to ti di ex convict to ti ku oninu geremanje ti won ti ko mo mu gari si lowo seru aye yen ni wo na wa fo iwa ko sere nbe ko sere nbe ko gbo mi se bo ye ko se fo ya je lona to to ni o ye ko se fo baba je lona to to bi o ba wa ti da ma sare moto kon lu keke ma pa awon eyan ma da awon eyan lamu ma tatakuta ma ba ye omo je adi gombe edaku awon kan wa awon aro oke oya ni won ma ntanti mo so yi e ma ro boya biscuit ni won ta ni ki se biscuit o drug colos ice loud sk awon egogi oloro ni won ta koda won ta tramado to je pe ijoba ti gbo telu pe e mo ta mo e mo lo mo o ti de wo lorilede Nigeria awon ti mo fe so yi won ta be se ri won ri eyin ajo ndela egbo mi o be ba ti ri won won gbe kene box kekale won le ko awon ogun bi ogun ara riro won ko soke won wa we kene yen ni yellow kini box yen yellow by bi di byro ni won yi leyin ti won ba yi imi ma ngbe sori won wa joko si won tan oju ti nepa won tan si e mo ra won boys lowo kese kan ni won mo wa won wa gba one by one one by one ni egbo debi wipe leyin ti won ba gba awon omo yan wa lo mu leyin ti won ba mu wa lo wa bere ladugo idire o mo soro kan ni jejo lori eto tete jawo yi mo ni ma so nti won fi nse kolos and debi won se nse egogi oloro ta mo si baba ti won pe ni baba tele tele adigun ma so bi won se nse yen na debi pe n to fi n baye awon omo je te fi ri omo mi yo ti ya were inu mi o badun eyin obi te ba le mo record e ke mo je ka awon omo yin o mo gbo wipe iwa ti o da ni keyboard alamori o mo ran oya lo ba mi ra pepin wa lo ba mi gba loud wa lo gba sk wa lo gba soft wa gogo soft pepin loud sk egogo loro ni adigun debi pe ere lomo mi o ro pe won se aye omo mi de ti n baje lati nu wa adigun edakun kini kan wa bayi eje n koko soro lori kolos idi ti kolos fi n baye awon omo je ore o onari egbogi oloro drugi ti won pe ni kolos era ara eyan ni won lo won wa mu ordinary igbo won fi si debi pe igbo yen ti won fi si atera ara eyan boya moto lo pa ni yen ni won mo ẹran ara èèyàn gbígbẹ wọn wá sá gbogbo ẹ débi pé ó máa gbẹ lẹyìn tó bá gbẹ nǹkan tútù tí wọn ti lọ pọ tẹlẹ tó wá tútù ó máa wá rí kondi tó rí yẹn wọn wá sẹgbẹ mansin míì wọn sẹsẹ máa lọ lẹyìn tí wọn bá lọ tán wọ́n wá mọ̀ tà fáwọn ọmọ táyé wọn ti bàjẹ́ káyé wọn lè bá padà bàjẹ́ torí wípé àwọn tó ń ta egbògi olóró kólòsì wọn kì í mú bẹ́ẹ̀ bá mẹ́ lọ mọ̀ wọn kì í mú torí wọn ti máa lébù àyàfi tí ò bá máa lébù tó wà lára ẹ̀ tí ò mọ ọ̀nà tí wọ́n fi ń ṣe ẹran ara òkú yẹn tí wọ́n lọ mọ bí wọ́n bá ti gbà aláyé ọlọ́rọ̀ kíní yẹn ta pẹ́pẹ́ spirit òkú yẹn ìtọ́pa òkú yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni ó padà ti ẹni yẹn lọ àkọ́kọ́ ló fi jẹ́ pé ẹlòmíì ẹ mọ̀ rí yóò mọ̀ fòkè yóò mọ̀ nara ẹ̀ mọ́lẹ̀ yóò fòkè yóò nara ẹ̀ mọ́lẹ̀ lai mo ye gba ti adigun elomi yo muta yo lo we iwe to we yen ati be true ne kini yen ti ma control e oya bo si titi oya ma jump lo ma fo lo ma fo lo e ma ri ti o ma fo lente laarin titi ni ho o elomi ibi to ba ti so galagala lo nu won ma ko fo ti fun won ma ko fo run fun won ma lu won gba debi ke idi te won ba ba ti ngba elomi okan re o ti ni problem edo re o ti ni problem enara re o ti ni problem adigo beru agbogbo ara kiki ija jaka so kan pakari ka dire tu bi eni dire ogun Mr. Sanitizer mu nbo
0: Ogin admission. 100 level within 30 where everybody kill it. I beg now, I want to Kanyana. I beg now, I want to Ayana. Oh, my God, I'm going because I'm going to school to Ayana, 3 years. Then it's first year, to Lune. To buy shit 100 level. Oh, my God, 400 level. No, my best. No, my head tie. It's going to your lung. Be you, Ayana. To ba ti segbe ni 2026 jo ma segbe na mi tell you for so ya fun ma segbe ko siri nu kokun segbe kokun to wo ko siri nbe o ma segbe sinu to cut it in je ko ma pi eni ju o da be ju to le lo bi tohun ju to le tele jare anytime tohun ju to le jeun nigba tohun ju ti o ma wo window pe ko to bota ju ti o ma ko lekun lewe o mo o free gan ojo ti ya ba ti ni I will make for you yes man baka airport join la year ti yes ni kan igbo yi to kun life o wa lowo lo so join to your lawn to buy ti segbe ma segbe say no to cut it off
2: don't say pe awon leye were to shi kase so mi ti te di were to ni ku kini ko to ba ti mu wa ka ba ti de course ko ba bi le so po fi ko ti won le o ko lo pa wa ni bo ko to pa wa nkan kan so mo ti so lokan mi eni ma so mo le so kere yin o mo le so ko funny si yin o ko to pa wa nkan kan se le nje bo ko pa ko lo pa wa ni to ba ti dajo ko ro je fun mi ni emi o mo boya awon fe jeun ibe jeun ki jeun to ba ti le lo ku to ra omo lomo na jeun ton boya o se jeun ton le won ni ta won na fi do fi wa kuku ti won ogun naike.

0: ẹ jẹ́ ń gbà pé ẹ pè sórí nọ́mbà yìí ládùúgbò yín tẹ́ ẹ fi hàn tètè jáwọ́ tẹ́ ẹ bá fi hàn tètè jáwọ́ ẹ jẹ́ àjọsọ kò ní ìdí kẹ́ ẹ dákọ yín wọn ò ní ìdí ó kọ yín ẹ pè sórí nọ́mbà yìí 0916 893 1000 0916 893 1000 tàbí eléyìí 0915 3334 8 93 0915 3334 8 93 bó sì jẹ́ kẹta 0911 3334 8 93 0911 3334 8 93 òní nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tá a lò kò ní ìdíkẹ́ ẹ dákọ yín ẹ má dákọ ìbò lẹ ti ń pè kí lẹ fi àṣẹ ládùúgbò yín kí lẹ fi àṣẹ ńbẹ kí ló ṣẹlẹ ńbẹ hello
1: ẹ kalẹ
0: ma
1: káìdì ìdí òru wesley
0: ìdí òru
1: wesley
0: kí ló ṣẹlẹ ńbẹ kí ni tó ń ṣẹlẹ àsìkò owó
1: mọ́mọ́ wà bẹ́ẹ̀ nígbà tí owó àrò fẹ́
0: ìdí òrò kí ni ìdí òrò kí lẹ pé bẹ́ẹ̀
1: ìdí òrò níbi ilé epo
0: tuntun wesley
1: bank
0: ok ẹ sí. Àdìgún ìbẹ̀rù agbogbo ara kìkì ìjà àwọn tí wọn fẹ́ ká yí àwọn ọmọ bàjẹ́ àwọn lélẹ̀ bí wọn náà bá wò pé ó fẹ́ táyé ọmọ ẹ̀ ṣe wọn náà pé

níbi mo ti lọ sí wádìí kan ni ó gbé mú sọ sí sọkàwé ó ní INEC ló ń wá kiri pó ń fẹ́ háì pé kó lọ sí òran mọ́ bàbá òran mọ́ àìsàn òran mọ́ ó ló fi dẹ́kun pé àwọn ọmọ elégbòogi olóró yìí tí wọ́n bá mú egbòogi olóró tí wọ́n bá mú egbòogi olóró yìí lẹ́yìn tí wọ́n bá mú tán bọ́rí ya àwọn wọn lè pa bọ́rí bàbá wọn lè pa ẹ̀mí ẹ̀yìn ò ní jọ wọ́n lójú sọmọre kan wà nù bọ́rin kò sọmọre nù bọ́ àwa tá à ń ṣe olí olí èmi tí mo gbé ìlà àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n sẹ́ẹ̀kẹ́ yìí ọ̀nà tó gbà tọ́ mi ó nì òbí mi kàkà kó tọ́ ọmọ irọ́ ni ẹjẹ́ àgbà pé bẹ́yìn bá gbójú tí ìṣepẹ́ ẹdẹ ọmọ mọ́ ẹdẹ àwọn ìkà má bẹ́ ọmọ yín mú gbàbí ẹ lè bá sọ̀rọ̀ sí ẹ̀mọ̀ ẹ lè ṣe ìjọ ọmọ yín tó mu egbòogi olóró yìí ọ̀nà tẹ́ fi lè ṣe ìjẹ́ wà akẹ́jì wámbí mo kàn lu àkànjì ni o gbọ́ ètò yìí àwọn àléébù tó wà nínú gbómímu ẹ mọ̀ pé ńlá wa máa ń sọ lórí ètò tá a pè ní tètè jáwọ́ yìí ṣùgbọ́n bẹ́yìn bá wò tẹ́ ẹ dé mọ́ra ẹ̀yìn dé mọ́ra ọwọ́ tẹ́ ẹ dé mọ́ra yẹn ẹ bá fira yín ṣeré kẹ́rù ẹ ti understand ẹ má fira yín ṣeré bọ́yẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ darapọ̀ nọ́mbà yẹn pè 0915 3334 893 0915 3334 893 bọ́sì jẹ́ ilé 0911 3 4 kẹwàkọ 893 sí 0911 3 4 893 kẹfì sí torí pẹ́yìn òní àwọn dàdúgbò rù sàdúgbò lárùn sàdúgbò lófò àwọn ọmọ tẹ̀mí mọ́lẹ̀ ò kọjá lẹ̀yìn fi ń fẹjọ́ sùn ẹni tó ní kò lè dúpẹ́ torí ó ti ọmọ wọn yẹn ti dẹja kíká wọn wá ka wọn fẹ́ nà kó má ba kan àdìgún bẹ̀rù gbogbo ara kìkì ìjà àfikọ́ ẹ jẹ́ kó gbétò yìí. Àfikẹ́ jẹ́ kó gbọ̀ torọ ọmọ tó kọ̀ tí ò kẹ́kọ̀ọ́ láti irú bí a sọ yìí ṣèṣì ni kó mọ̀ jẹ́ gẹ́rẹ́mọ́jẹ́ náà ti máa padà kọ́ wá àdìgún bẹ̀rù agbógbó ara kìkì ìjà jákèso kẹpà kẹríkà dìrè tò bí ẹni dìrè ogo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ mọ̀ pẹ́yìn máa ń rí dáadáa gẹ́gẹ́ báwa náà ṣe máa ń ṣe ìwádìí káàkiri bẹ́ẹ̀ lẹ́yìn náà máa ń rìn káàkiri ẹjẹ́ àjọ fọwọ́wéwọ́ ká ṣiṣẹ́ pọ̀ nọ́mbà àdìgún bẹ̀rù rẹ̀
be ba pe mi ti hun gbe a text message lori WhatsApp 080 86 19 74 36 Mr. Sanitizer. Emi o kwa wede futo ni. Boba dojo me joa to padi. Suba keni kani yo. Emi ama soroka. Wipe masebi. Maseka. Toribo oba sebi to oba seka. Lojo ka mbo ti o pada wo bo wabo. So gbagbe tori pe ni agboju okunle e mo je ni agba gbogbo eyin ko gbo koso eto yi gbogbo eyin to je pe korilede le da le duro le lori eyin o ki se katikati eyin o ki se bakabaka mo ki yen ku se gidigidi latori eyin eso alabo papa julo eyin ajo olopa eyin ajo FGN eyin ajo SoSafeCorp eyin ajo PC eyin ajo amatekun ekuse eku ko le da omo to ba da ni ti gbogbo aye o eyi ti o da to bi enikan ni Adi go beru agbogbo ara kikija. Jaka so kakpa karika adiretu. Bi eni dirogo Mr. Sanitizer. Eni ba ni mabo ni mu ni deleba. Ya wala se le se. Evangelist Mrs. Lilian. Bade masi. Moki yi anku se gidi gidi. Eni bo masi. Giwa wa nile se yoga wa. Ayo, Emmanuel Ojo. Emmanuel Ojo. Oga wa, muki yen ku se gidi gidi. Eni toba ni mabo, ni ngu ni deleba. Ni bati isogun. Kode kode lata, koto ba ba lo, ade.

nǹkan wo ni gbogbo ayé ń dà dérékiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: tẹ ba fẹ puluwo ja yin lori radio tẹ fẹ ma ta wara wara bo meta se nta
1: west radio ni ke ma bo o
0: afeti wa gbe ti yin laruge
1: ubu wo gajara lo
0: come for your jingle
1: and advertisement
0: at west radio 89.3 fm
1: ugunlegelege ati lajo lajo
0: ile ise nla nla ati kekeke
1: eyin ile ijosin patapata
0: e ma bo
1: e wa gbe wo
0: e je wo
1: e jo wo
0: e to wo jo
1: Oga ni master
0: ki le tun du se na
1: e ma se tabi sugbon o
0: e ma gbo wa sile ise wa
1: gangba la wa lege titi
0: ile funfun pelu awo bulu
1: west broadcasting out
0: ni alaafin avenue
1: oluyole estate ibadan
0: ojo state nigeria
1: elo elo
0: 07066165053
1: tabi
0: 08035093394
1: west radio 89.3 FM.
0: Olorun gbọ́ ogun tẹ fẹ́ ojú kan ló wà.
2: Omi jẹ́ ojú mi ń bèrè àánú rẹ.
3: Ilé ayé tí a wà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn. Eléyìí ló jẹ́ kí ìkànnì agbómàgbẹ̀ Wells Radio 89.3 FM ṣe ṣe àgbékalẹ̀ ètò kan tí a pe àkọlé rẹ̀ ní ẹ̀dùn ọkàn. Lórí ètò ẹ̀dùn ọkàn, ẹ pàdé mi ọmọ yín, Ọlọ́run mi ọmọ Ọláyọkun. Aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé ní gbogbo ọjọ́rú, Wednesday ní dédé aago kan ọ̀sán, níbi tí yóò ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀dùn ọkàn yín, tí àwọn olùgbọ́ wá sì máa ní àǹfààní láti dá sí ọ̀rọ̀ náà, tí a sì lè rí àwọn ẹ̀dá onínúure láti ṣe ìrànwọ́ fún yín lórí ọ̀rọ̀ náà. Ó ṣe ní àǹfààní láti má fi ọwọ́ tó ń dùn wá sí abẹ́ aṣọ. Ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ wa Wells Radio 89.3 FM, ìkànnì kànga agbómàgbẹ̀ ní òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ẹ sì lè pè wá lórí aago 08142335366 tàbí 07066165053 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀dùn ọkàn lórí Wells Radio 89.3 FM, torí rẹ ni.